0: Good Time Moments mit Kivo Krumah. Kivo Krumah.
1: You dey waka, come fit start anytime because of smoke and dust. Use Comics, make you dey relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where fit work? Sharp, sharp.
1: Oh yeah, try Comics cough syrup. Yes, so Comics get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved. Comics na confirm. Cough, drink Comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
3: Ẹni ẹ̀ka àpapàdà sórí ètò kí ló ń ṣẹlẹ̀ láti Bond FM 92.9 ká tó lọ tajà ká tó lọ pòwó wọlé princess ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ọdún ni ọdún iléyà ni sórí ọdún lẹ́yìn nǹkan tó wá so mọ́ pọ̀ a máa wọ̀sọ ọdún a máa jẹun ọdún a máa jẹran ọdún a máa rí ilé ọdún ọpọ̀ ọpọ̀ a máa sinmi ọdún a wọ̀sọ ọdún ọdọọdún náà a tún máa gbowó ọdún ibẹ̀ ìwọ̀n láti wá dé o.
4: Ìyẹn
3: ni pé a fẹ́ gbowó ọdún. Owó ọdún yìí.
4: Owó ọdún yìí.
3: N tó ń fara lékòlékò lọ́wọ́ báyìí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí báyìí. Táwo bá fẹ́ táwo bá gbọ́ àwo ni táwo bá rí a ní ọlọ́kadà wọn pé àwọn ń gbowó ọdún ni. Ṣé èmi mo bí ẹni?
4: Ṣé o tẹ̀ wá ní?
3: Ṣé èmi ni fada bọ̀ ni àbí mọ́dá bọ̀ ni?
4: Wà
3: á gbowó gbowó ọdún lọ tó ọkadà mo lọ síbà ẹ iye báyìí ni ó ní àwọn gbowó ọdún bẹ́ẹ̀ ló ṣe bínú ṣé èmi ni ìyá ẹ ni.
4: À ń kanra gan wo
3: kẹgbẹ
4: ni 500
3: kẹgbẹ
4: ni 800 ọdún tún wá di
3: wọn bẹ́ẹ̀ pé àwọn lọ àwọn onímọ̀tò báyìí tó báyìí tún láti oṣòdì dé kí ni ọdún gbé abúlẹ̀gbà mo farabalẹ̀ mo lọ ní ibẹ̀ gbé iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ mo fẹ́ ṣe lẹ́yìn nínú ìmúra láti oṣòdì abúlẹ̀gbà 15 ni.
4: Orítókẹ́ sọ fún mi. Ṣọ̀pọ̀ náà gbé mọ́tò wá jáde. Nígbà tó wá wà ní bọ́sọ̀ bó ǹgbà tó ń pèrò ṣẹ̀ lọ́ba wa bá náà ni a kí ló dé kò ń ṣe pinlẹ̀ yìí náà rà sínú mọ́tò náà ṣé àlùbáríkà làwọn ṣe
3: àwọn
4: láti ìyànà pàjà sóṣòdì òmòye tó gbé ní 400 ni òun gbé.
3: Àjọ ń gbé tiẹ̀.
4: Nígbà tó máa bójú ìlú bá àwọn ọ̀kan náà bá ń gbé ní
3: 1000 wọ́n tá a sọ pé àwọn ń gbọ́ adábẹ́ wa àwọn ń gbowó ọdún ṣé owó ọdún kan jẹ́ wà special ṣé ti bí wa
4: sọwọ́ kò tẹ̀ lè yàn gbowó ọdún
3: sọwọ́ kí mi lé ni ṣé láyé àtijọ́ pàtàkì sí wa kékeré ó dá ìwà àbò lọ́gbọ́n oúnjẹ fún bàbá tó kẹ́tọ́ wà ní bàbá àbíjá tó bẹ́ẹ̀ nígbà tó máa gbọ́ oúnjẹ fún wọn tún fún mi lọ́wọ́ màá tún dọ̀bà lé fún wọn wọ́n tún fún mi lọ́wọ́ ọdún ẹ wọ́n gbé gbọ́n ṣé mi ni fada bọ̀ náà ni àbí mi lọ́fọ́ alẹ́ yìí.
4: Lálẹ́ ìbáyìí gbogbo ẹ̀ tó bá pẹ́ǹtà báyìí láti àkókò ìta wa báyìí wọ́n ti gbé sango ní 15 báyìí kí ló dé àwọn tó tẹ̀ wá lọ sí ifọ̀ tó ń lọ sí gbogbo ìjókòó abẹ́kúta ọlọ́dọ̀mọye tán máa
3: gbé wọn
4: àwọn tó níbàdàn ọlọ́dọ̀mọye tán máa gbé wọn.
3: So mo kimo so pe odun ko kan alele odun anse ti odun anse afẹ odun so ra kan na to wa ni ona ilu wa lohun be ko odun o ko odun o o meji dan so ke be 2 kilo je
4: iwo to ba se so wa pe asipo odun yi o o fe lo la nkan ni eko ni island o wa so to ba ti en lo won le da free lo sori to ba wa nbo
3: sori wo àmọ̀ràn díẹ̀ ẹ̀ tó lọ àwọn tó lọ ọjà kan ti yà mú owó ọkọ̀ wọn kan ti yà dìísí etí kan lọ́tọ̀ ó dọ́bù.
4: Ṣé wá rí ẹnu ajá ṣé o mọ̀ náà ajá
3: ọwọ́
4: àná ajá èmi lè ní jẹ́ ọdọ́kùnrin lọ
3: ẹlòmí àsùsọ náà
4: tòkòrò kálukú ló ṣe
3: jà lọ́jọ́
4: ọjà ọkọ̀ mi jẹ́ sáré ṣe àníjẹ́ rẹ àníjẹ́ gbèsè.
5: Àṣà wa ni ìṣe wa ni ẹ̀jẹ̀ káàkiri lárugẹ.
6: Sawani, iyi wani, awusi ma gbelagbe. Bi ati se nse ajoyo ojude oba lodun yi, Indomie aladun ti o kun fun eroja sara lori, n ba wa yo pelu.
7: Ayo, oju re gurege o. Abi se kin so yi kan na lajo ni ni.
8: Ah, Sola, be ni o paro. Lati gba ti mo tin gba awon ogun ni koro kekeke ni ile iwosan iyan center. Se loju mi tin gurege.
7: Awon ogun ni koro kekeke wo ti ni yen.
8: Awon ogun ti won fun awon alaboyun ni, awon eroja iya ati omo fun ilera pipe.
7: Ki health center wa na ni won ti fun eni yen.
8: Be ni, to ba lohun to nko lo mi nu pelu omo re, won se tan lati satileyin fun o.
7: Ma lo si health center mi lola. emi na fe koju mi gurege ko mo inu mi na wa ni alaafia
9: ti o ba ti loyun tete lo foruko sile fun ipade alaboyun se bi isola mo e center to sumo ni igbagbo ninu re ki o si lo sibe
10: Ikede yi wa lati owa agbegbe agbejopo ilera akoko orilede ti a mo si National Primary Health Care Development Agency NPACDA
11: You do waka. Come fit start anytime because of smoke and dust. Use comics, make you day relieved.
12: Oga chemist, I beg I need cough medicine. Where if you work, sharp, sharp.
13: Oh yeah, try comics cough syrup.
11: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and day relieved.
13: Comics now confirm.
11: Cough, drink comics, day relief cough. If symptoms persist after 3 days, go see your

0: Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, Mumbo.
2: Sit up, Supreme Noodles.
3: Pound.
4: Àti
3: wíti wa o.
4: Ọ̀rọ̀ máa ń dàbí eré ni kì í ṣeré o.
3: Nítorí pé ohun tó bá jẹ lọ, ó ń padà bọ̀.
4: Bẹ́ẹ̀ni.
3: Táwọn ọ̀lọ́ bá lọ, àbọ̀ ń bọ̀. Wọ́n ti sọ pé ayẹyẹ pẹ̀ ká máa gbowó òkúta. Ohun tó bá wá tà ló máa ra o. Àwọn onípe wọ́n ní àìgbàlùbọ́sà ká máa retí ẹ̀fọ́ ń bẹ̀. Ohun tó bá wù, ohun tó bá gbìn ló máa wo, ló sì máa gbà. Ká wo ṣe o. Àdúrà mi ni pé asọdun ọdun yi ọlọrun jẹ ka ṣe tẹmi àwa níṣẹnu ààrẹ o àníṣẹnu dààmú ká máa fi àsìkò kí àwọn bàbá wa lọ́n ta látìlẹyìn wa ọdún ọdún yìí báyìí ọdún yóò yẹ lágbára ọlọrun ọdún oúnjẹ wa ọdún ọla oúnjẹ ọdún wa ọla ó ti dúró láti ọdọ bàbá wa ilé kó kábíyèsí o
4: àti bàbá wa kábíyèsí náà
3: Adéyẹmí Àjàsá. Gbogbo wọn pátá ọtí mọ̀ pé ọtí mọ̀ pé ọtí mọ̀ pé ọjọ́ ọdún yẹn àlè ní nǹkan kan láńtà.
4: Fúdi èyí o àwọn náà máa ń tọ́jú gbogbo àwọn ọmọ tó bá ti wà níṣẹ́
3: lọ́jọ́ náà. Bẹ́ẹ̀ wọ́n máa ń tọ́jú wa
4: ní ẹ̀ka
3: bàbá ẹ̀pẹ́ fún wa kò níṣẹ́ mi ní o ẹ̀mí yẹn á gún o agbára ọlọ́run.
4: Tó gbogbo ilé ìta sọ iná agbára sákìyèsí ẹ má jà nira wa lára lákòókò ọdún ẹjọ́ ọdún
3: àti èèyàn
4: ló máa
3: kú o. Ó ti tọ́lá ọdún ẹ̀bù ọmọ alágbàgbára kà á jẹ kọ́.
4: Ọ̀rọ̀ nínú gbogbo wa ọ̀dà àlùbáríkà lójú láyé àlùbáríkà ní ojú òde ní tiwa.
3: Adúpẹ́
4: bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Tó títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni àwa àti yín tá tó máa nípàdé ayọ̀ lórí ètò níkànnìkan náà.
3: Bẹ́ẹ̀ni.
4: Ọdún Ayọ̀lá máa ma ṣe.
3: Àmì àṣẹ
4: ìdúró rẹ̀. Princess Olayinka nígbà lórúkọ tèmi.
3: Abiodun Elúgbajú lèmi jẹ́ ẹ má ṣe tèmi ò ní ṣe o èmi ò ní ṣe tí ó bọ̀ ọkọ̀ bá mi jẹ́ o.
5: Hallelujah, hallelujah, hallelujah. Ije Celestial Church of Christ, Lumi Central Parish, ti wa ni number 42, Ogoluwa Street, Olopa Bus Stop, Ijo Ajuhan nilu Eko, to pepe iseju nla lojo kan, eleyi ti a pe akori eni, The Kingdom of God, to ma waye, lojo Friday, ojo kokodiropo osu karun odun 2026, Friday 29th May 2026, bere mi dede agbo mo wa asale, ninu ile ijosin won, ni 42, Ogoluwa Street, Olopa Bus Stop, Ijo Ajuhan nilu Eko. Níbi tí bàbá wa nínú olúwa prophet Ifedayi Ajayi ọmọọba ọ̀run àti superior evangelist Paul Bámigbádé world minister tí bàbá wa olùṣọ́ àgùntàn venerable superior evangelist Samuel Alamu Owolabi tí sound ministration máa wáyé láti ẹnu àwọn host choir ìwọ náà gbé gbogbo ìṣòro rẹ tán Jésù wá olùkéde ní ìgbìmọ̀ ìsọjí.
6: Ẹ̀yin olóde àríyá, ẹ̀yin tẹ fẹ́ ṣayẹyẹ, ẹ̀yin aláṣẹ àríyá, ẹ̀yin olórin tẹ nílò irinṣẹ́, ẹ má làágùn jùmọ̀, ẹ̀yin DJ ìgbàlódé, ẹ jẹ́ kí n sọ fún yín nípa ilé iṣẹ́ aláríyá kan tó gbòde báyìí, e-event ni wọ́n ń jẹ́ o. Ṣé ẹ̀yin fẹ́ ṣègbéyàwó ni? Ẹ fẹ́ ṣọjọ́ òbí? Ẹ fẹ́ ṣèkómọjáde? Ẹ fẹ́ ṣàpèjẹ corporate gala? Kò bóyúdé rárá o, ẹ lọ fọkàn balẹ̀. E-event fún àfihàn ní gidi o. Àbí ẹ̀yin tẹ nílò iṣẹ́ tí ń bá ní ṣètò O1 bẹ̀ party? Ẹ wá wò báwo lẹ ṣe fẹ́ dáwọn oníbàárà yín lọ́rùn láti lè pè yín. Fayẹyẹ lọ́jọ́ mi. Iléeṣẹ́ e-event wà níbẹ̀ fún yín láti gbé iléeṣẹ́ yín lárugẹ. Gbogbo nǹkan tẹ nílò fún òde àríyá yín àti ohun àǹbẹ̀ pàtì lẹ máa bá níbẹ̀ o. Ẹ̀yin DJ, ẹ̀yin kẹ́sọ̀ ìgbàlódé, ẹ̀yin olórin, ẹ lọ forúkọ sílẹ̀ lábẹ́ ìkànnì e-event ní òsà òsì ń bẹ̀ mọ́. Ẹ lọ darapọ̀ mọ́ra lórí ẹ̀rọ ayélujára. Ẹ lè pe iléeṣẹ́ e-event sórí 0817 888 8896 0817 888 8896 Bí ìfẹ́ òun láyé sọ lọ́wọ́ báyìí láti ṣàgbélárugẹ fún òde àríyá yín.

àpò gbogbo ọjọ́ ti rí. Apọ̀ afẹ́rẹ́ yìí á tù wá lára. Apọ̀ ọdún ojú wa máa rọ́dún. A ò ní mọ̀nira lágbára Ọlọ́run ọba. A tún kí wa káàbọ̀ láti ilé-iṣẹ́ alára àgbàyídá Bond 92.9 FM. Ilé-iṣẹ́ tó lọ níwájú táwọn tó kù ń tọ̀ ọ́ lẹ́yìn. Sórí ètò yé ètò wa, àyọkà alárinrin. Ìwé tá ń bá lọ lórí ètò ni CCJ2A láti ọwọ́ Dọ́yìn Abégúndé. Orúkọ ìmí atọ́kùn ètò ni Olúfúnkẹ́ Àdìsá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá, pébi abádánu dúró láti máa ń tẹ̀ ẹ́ síwájú. Ibi adánu dúró ní ìjẹjọ ní ìgbà tí bí ń pé ní bọ̀ọ̀dà kúnlé. Ṣé ilẹ̀ Yorùbá ni ìpínlẹ̀ Kwara àbí ilẹ̀ Haúsá? Nítorí Haúsá làwọn ọ̀rẹ́ mi tí kì í ṣọmọ ìpínlẹ̀ Kwara máa ń pè mí. Ẹlòmíràn tilẹ̀ sọ pé Kwara yẹn kì í ṣèdè Yorùbá, wọ́n ní èdè Haúsá ni. Ẹgbọ́n ṣòótọ́ ni. Kúnlé dáhùn ó ní lóòótọ́ làwọn ènìyàn máa ń sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n láti dáhùn ìbéèrè rẹ, ìpínlẹ̀ Kwara kì í ṣe Haúsá. Lóòótọ́ oríṣiríṣi èdè ló wà ní ìpínlẹ̀ náà, ṣùgbọ́n Yorùbá ló pọ̀ jù. Ìlú Ìlọrin gan tí ń ṣe olú-ìlú ìpínlẹ̀ náà, Yorùbá ni wọ́n ń sọ níbẹ̀. Ohun tí ó ṣẹlẹ̀ ní pàtó ni pé ní ọdún 1967, nígbà tí wọ́n dá ìpínlẹ̀ náà sílẹ̀, kì í ṣe Kwara ni wọ́n ń pè é. Orúkọ tí wọ́n ń pè nígbà náà ni Àárín Gbùngbùn Ìwọ̀ Oòrùn. Ṣùgbọ́n àwọn ìjọba àpapọ̀ fi ààyè gba gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti ṣe àtúnṣe sí orúkọ tí a bá sọ ìpínlẹ̀ rẹ̀. Àti pàápàá wọ́n tún fàyè gba dídá ìjọba ìbílẹ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Nígbà náà ni gómìnà ológun àkọ́kọ́ fún ìpínlẹ̀ náà, Ọ̀gágun David Bangboye, ẹni tí ó ti fẹ̀yìntì báyìí, gbé ìgbìmọ̀ kan dìde. Àwọn ọ̀mọ̀wé àti àwọn ọ̀jọ̀gbọ́n láti foríkorí lórí orúkọ olóhùn yìí láti sọ ìpínlẹ̀ wa. Àbájáde ìgbìmọ̀ náà ni orúkọ Kwara yìí. Orúkọ ọ̀dọ́ kan ní ń jẹ́ bẹ́ẹ̀, èdè Nípèsì ni. Nígbà náà ni Ọ̀gágun David Bangboye ṣe ìkéde rẹ̀ pé ìpínlẹ̀ Kwara la ó máa pe ìpínlẹ̀ yìí láti ọjọ́ náà lọ. Inú mi dùn láti sọ fún ọ pé ọmọ Òmùaràn tí ń ṣe ìlú mi gan ni Ọ̀gágun David Bangboye ń ṣe. Ṣé o ti yí ọwà yìí? Níyìn ni a dánu dúró ní ìjẹjọ. Ẹ̀yin èèyàn wa, ẹ̀jẹ̀ a máa tẹ̀ síwájú. Bóyá ni èsì yìí tẹ́ bí ń pé lọ́rùn, ṣùgbọ́n kò sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́. Ọ̀rọ̀ mìíràn ni wọ́n tún sọ títí tí wọ́n fi wọ ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ya ilé oúnjẹ ẹ̀mí làgbà tí ó wà ní Sábó. Wọ́n jẹun, wọ́n sì mu ọtí olómi ọsàn bí wọ́n ti gbéra. Kúnlé ní bí ń pé ṣé ìwọ náà rí ilé-iṣẹ́ aṣọ tí mo ṣẹ̀ṣẹ̀ kọ́ ní Ìlọrin? Ẹni tí yóò parọ́ ni yóò sọ pé ẹlẹ́rìí òun wà lọ́run. Gbogbo ohun tí o rí yẹn ti tó ẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀. Ẹlẹ́rìí kí lo tó ń wá? Lọ́wọ́ ẹ ló kù sí láti ṣe ìpinnu èyí tó bá fẹ́ ṣe. Bí n pé gbórílé kúnlé léjìká, ó rẹ́rìn-ín, ó ní, mo ti gba tiyín láyé Lọ́run. Inú mi tilẹ̀ dùn bí àwọn òṣìṣẹ́ yín ti ń ṣe sí yín ní Ìlọrin lẹ́ẹ̀kan. Mo sì ti ri pé níyàn jẹ́jẹ́ ni yín.
e ko fe igberaga rara mo dupe lowo olorun oba pe iru yin ni mo ba pade bawo ni olakunle ati bi nto nkorin ife si ara won leti titi won fi de Eko ko le koko gbe bi nto lo sodo egbon re obirin ti o gbe ni opopona aburo ni somolu ki o to pada si ile ise won ni ilu peju bi ipade akoko laarin bi npe omo aje wole ati kunle omo ba nkole ti ri lati gbo yi oro awon mejeji dabi eni to wa ninu aka ti ko re ni wa lode won ba ife won gbogbede mu ke ayoka laarin le gbo lati le ise bond 92.9 FM lati igba ti kunle ti pade bi npe yi ni wahala ti n sele ninu ile e lopopona Kandoso ni Mushi laarin ose ti kunle ba ni idiwo kan ti ko raye rara ni yoo ba iyawo eja ni igba meji tabi meta sugbon ose ti o ba raye gidi sio o fere le je ojojumo ni ija afi bi kokoro aka ibidu ni oruko iyawo olakunle sugbon iya tunji ni gbogbo wa ma pe omo mesa lo ti bi fukunle lasiko ti a nwi yi olatunji je omo odun merin bolanle je omo odun meji si olurọpo si je omo osu meta ko se ohun ti iya tunji se ninu ile mo to ti oko re lorun bo se obe ko dun mo bi yo ko poju ata le saito bi ya tunji ba ro so ko mo ro mo laaro ojo kan iya tunji n toju omo re kekere lowo ko le ti mura ibi se o bere lowo iya tunji pe njẹ ọbẹ kò ì tí ìtàn nílé ìyá tunji ní ẹ jẹ kí n lọ wò ó bóyá èyí tó kù yóò tó wá jẹun lónìí bó bá sì dọla ká se ọbẹ mìíràn ohun tí ìyá tunji wí yìí kò bá ọràn rere pàdé nínú kúnlé ṣe ló gbá a létí tí kì bá ń ṣe pé ìyẹn fọwọ́ mú ọmọ ẹ̀ dáadáa ni orí ọmọ náà ìbá ti sọlẹ̀ kó lè rí pé ṣíọ mo ti mọ̀ pé ló ṣì ní ọ́ ìyẹn ni pé o lè mọ̀ bóyá ọbẹ̀ tó wà nílé lè tó wá jẹun láì ṣẹ̀ṣẹ̀ lọ wò ó ṣé o fẹ́ kí n pẹ́ débi iṣẹ́ mi wò ó ọ̀rọ̀ ẹtì ẹ̀ ti sú mi ẹwà ẹ ti bàjẹ́ o ò tilẹ̀ wò mí mọ́ nígbà tó bá yá ó ń pààrọ̀ rẹ ni èèyàn lè sọ pé ìyàwó òun leléyìí gí ẹ gí ẹ bí ahéré tó fẹ́ wọ lúlù láàrin ọkọ yìí ọ̀gùn olè ọ̀lẹ ṣíọ nígbà tó bá yá ọ ó wàá bìkan kóra ni ẹ lọ ìyàwó òṣì.

bọ̀ padà ètò àyọkà láàrin ilẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Gbogbo bí Kúnlé ti ń rí yìí, ìyàwó ọ̀pọ̀pọ̀ kú sọ̀rọ̀, ṣùgbọ́n ó ṣàá ń yà á lẹ́nu. Nígbà tí Kúnlé lọ tán, ìyá Túnjí ní Olúwa mi èé ṣe. Nígbà wo lọmọ ọkùnrin yìí yí padà báyìí? Láti ìgbà tó ti ti lé dé ni àyípadà burúkú yìí ti wọnú ayé ẹ̀ lọ. Tàbí wọ́n gbé nǹkan fún jẹ ni? Mo ṣáà mọ̀ pé ó níbi kan pàtàkì tí àyípadà òjijì yìí fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹlẹ́dàá mi jọ̀wọ́ ṣàánú fún mi. Ọ̀rẹ́ mi, láàrin ibi tadé yìí, mo fẹ́ pe àkíyèsí rẹ sóhun kan. Bí o bá wo ìwà àti ìṣe bá ń kọ́lé sí ti Ọlákúnlé yìí, kò ju ara wọn. Oríṣi ènìyàn méjì ni wọ́n, èèyàn ọ̀kan. Bí a bá sì wo ìwà Ọ̀rẹ́dọlá sí ti ìbídú ìyàwó Kúnlé, ìyàtọ̀ wà láàrin wọn. Ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn náà. Ènìyàn jẹ́jẹ́ ni ìbídú ìyàwó Kúnlé àtàwẹ́wẹ́ ni Kúnlé. Èyí fi hàn wá bí ọ̀rọ̀ Ọlọ́run ti rí. Nígbà míì, ẹ̀kọ́ funfun á máa ti mú ìkòkò dúdú jáde. Ẹni a rò pé a ò bá ní Párádísè, a lè lọ bá nínú iná. Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ kù lẹ́yìn, ṣùgbọ́n ọjọ́ Àìkú tó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ yìí, Kúnlé ò lọ sí ilé ìsìn. Ó sọ fún ìyàwó rẹ̀ pé wọ́n yan òun níṣẹ́ láti ibiṣẹ́. Nítorí náà, òun ò ní lè lọ sí ṣọ́ọ̀ṣì lónìí. Bí àlùfáà wa bá béèrè mi, sọ fún wọn pé mo lọ sí ìrìn àjò kan. Eléyìí jẹ́ ìyàlẹ́nu fún ìyá Túnjí, nítorí pọ́kọ ò ṣe bẹ́ẹ̀ rí pé kò ní lọ sí ṣọ́ọ̀ṣì. Kódà bí wọ́n so ó mọ́lẹ̀ yóò tún lọ́jọ́ ìsinmi, kì í fi ṣọ́ọ̀ṣì ṣeré. Kí ìyá Túnjí tó dé ṣọ́ọ̀ṣì lọ́jọ́ náà, àlùfáà ti gorí àga ìwàásù. Òun àti àwọn ọmọ rẹ̀ jókòó sẹ́yìn lórí ọ̀kan nínú àwọn ìjókòó gbọọrọ tó wà lẹ́yìn pátápátá. Pàtàkì ìwàásù àlùfáà Joshua lọ́jọ́ náà ni ènìyàn ṣe rere. Àlùfáà Joshua ní Elédùmarè lọba tó yẹ ká máa dúpẹ́ fún, nítorí oore rẹ̀ pọ̀ púpọ̀ lórí àwa ẹ̀dá. Ojú tó ríbi tí ò fọ́, bó pẹ́ bóyá yóò padà rohun rere. Àyọkà alárinrin lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ bond 92.9 FM. Tí ẹ bá jókòó sábúlé wa, ẹ ò lè mọ̀ pé ìgbé ayé ń yí. Ìwà onírúurú ni wọ́n hù láyé. Ìwọ gbìyànjú kó o jáde lábúlé yìí wá sí ìlú ńlá, kó o wá wo ibi tóbìrì ayé yìí dé. Ọ̀tọ̀ ni pé ilé ayé á dópin. Àìmọye ènìyàn ni ò fẹ́ mọ̀ pé

ìgbé ayé díẹ̀ la ní lò láyé yìí. Ẹ wo ìwé Jóòbù orí 14 láti ẹsẹ̀ kíní dé ìkẹwàá. Láyé yìí, mo ráwọn ènìyàn tó ń jayé lẹ́nu bí ẹni ń jẹṣu. Kì í ṣe pé wọn ò mọ̀ pé ìbàjẹ́ kò dára, ṣùgbọ́n àwọn ṣáà ti yàn láti ṣe ìbàjẹ́ ju àti ṣe rere lọ. Bí ẹ bá dá ẹlòmíràn lẹ́kùn ìwà ìbàjẹ́, kò ní gbọ́. Bí ẹ bá kìlọ̀ ìwà ìkàfọ́mọ adáríhun, kò ní fi sílẹ̀, nítorí pé àjogúnbá ni ìwà ìbàjẹ́ náà jẹ́ fẹ́lòmíràn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn labí kó burú. Ayé ló kẹ́ṣi lówó, ẹ ṣe òní kà nínú. Ẹ̀yin ará mi nínú Olúwa, kì í ṣe pé mi náà ṣáà ń dédé sọ̀rọ̀ bí ẹni pẹ́lọ́gbọ́n ni mí. Ìrírí ayé ló ń mọ̀ mí náà sọ bẹ́ẹ̀. Ayé kò kúkú bàjẹ́, àwa ènìyàn ni kí a kíyèsára wa. Nígbà tó Olúwa dá ayé, dáradára ni. Ẹ jẹ́ wo àwọn olówó mìíràn nílẹ̀ yìí tí wọn ò ń fẹ́ kẹ́lòmíràn ní. Wọ́n fẹ́ máa jẹun tó dára lójoojúmọ́, wọ́n sì fẹ́ kẹ́lòmíràn máa mu gàrí tàbí kí ó má rí gàrí mu rárá. Àwọn tó fẹ́ máa gbé ilé olókè méjì mẹ́ta tó jẹ́ pé bí kẹ́lòmíràn máa sùn lábẹ́ búkàkiri ni ó ń ṣe wọ́n. Ọ̀pọ̀ àwọn ọlọ́lá ni wọ́n ń fọ́kọ́mọ ìyá wọn wá máa ṣẹrú lábẹ́ wọn. Ẹ̀yin ará, ṣé ẹ mọ̀ pé Ọlọ́run kì í bínú? Èèyàn ni ẹbẹ̀. Bí ìbànújẹ́ bá débẹ́ nìkan, ẹ kíyèsí dáadáa. Ó ṣeéṣe kó jẹ́ látọwọ́ ẹlẹgbẹ́ rẹ̀ ló ti wá. Ìwọ náà kíyèsí. Ìwọ náà wo ní ilé yìí. Wo àárín àwọn ọ̀rẹ́ rẹ. Wo ibi iṣẹ́ yín. Ìwọ pàápàá wá yẹ ara rẹ wò. Kì í ṣe ojoojúmọ́ ni ìwà ìbàjẹ́ ń jọba sí láàárín wa.

mo padà ètò àyọkà alárinrin ń tẹ̀ síwájú láti ilé iṣẹ́ bond 92.9 FM ẹ̀kú ìkàlẹ̀ ara mi nínú olúwa ẹ sọ fún mi ta la fẹ́ bá wí nígbà tí ẹni tí a fi ṣaláàbò ìlú tún kógun jàlú àwọn ẹni tá à ń rí tá à ń dunú sí ni wọ́n ń fi ìbànújẹ́ ba ayọ̀ náà jẹ́ èmi àti ìwọ ló yẹ kábẹ̀ káyé lè rojú nítorí ìwà ìbàjẹ́ tó wà níbẹ̀ àwa ló fà á wá sáyé olówó tó ń ṣiṣẹ́ òótọ́ ọlọ́rọ̀ tó ń ṣiṣẹ́ òdodo wọn ò lè sùn nínú ilé wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ mọ́ nítorí ìbẹ̀rù àwọn ọlọ́ṣà gbogbo ìlú kan gógó gbogbo ìlú kìkì ìbẹ̀rù ṣe là ń gbé inú àhámọ́ àti àtìmọ́lé pẹ̀lú ẹ̀rín àti àgádàngodo ńláńlá lẹ́nu ọ̀nà bí ẹlẹ́wọ̀n ta ni yóò gbà wá bí kò ṣe jésù kristi olùgbàlà tí ń ṣamọ̀nà wa tòótọ́ ẹ̀yin ọmọ ọlọ́run bí mo bá sọ̀rọ̀ bí òwe kì í kúkú ṣòwe bí mo sì ń sọ̀rọ̀ tó jàròfọ̀ kì í ṣàròfọ̀ bọ́rọ̀ mi bá sì jọ tàwọn akérìlétí yín ó yẹ kẹ́ ẹ ronú jinlẹ̀ kẹ́ ẹ tó ṣe ìdájọ́ mi ìrírí ni mo mú ní ọgbọ́n ohun tó jù mí rí ni mo fi ṣe ìwàásù àròsọkọ́ bẹ́ẹ̀ kì í ṣàròfọ̀ òótọ́ pọ́ńbélé ni mo sọ ohun tó yẹ kémi pẹ̀lú yín ṣe ni káyé bàṣírí oníṣẹ́ ibi tó wà láàrin wa káyé dáàbò bà wọn ṣìkàṣìkà ó yẹ ká fojú oníbàjẹ́ hàn gbangba ṣùgbọ́n ta la ó fowó hàn ta la ó fowó lé lọ́wọ́ tí ò ní pé ohun mìíràn dá sọ ìwà ìbàjẹ́ náà yóò wá ṣe dópin ẹ wo àwọn aláàbò ìlú ẹ lọ sáàrin àwọn olórí ẹ̀tàn wà nídìí àwọn agbófinró agbófinró tó ń gba ọgọ́rùn-ún mẹ́ta náírà lóṣù tí a ní kí ó lọ yẹ ilé ọ̀gá rẹ̀ kan tí ó kówó ilé iṣẹ́ ìjọba jẹ wò nígbà tágbófinró dé ọ̀hún ọ̀gá fẹ́ gbẹ̀rún márùn-ún náírà bọ́ lọ́wọ́ bá ò bá ní tanra wa jẹ kò sóòótọ́ kan tágbófinró náà yóò sọ fún ẹni tó ran níṣẹ́ ẹjọ́.

ètò àyọkà alárinrin tẹ̀síwájú láti ilé iṣẹ́ bond 92.9 fm. Ẹ gbọ́ bọ́gà kéwì kan ti kéwì lọ́jọ́ sí, ó ní ojú akirika máa rí kú, olúwa ọba nìkan ni kì í jẹ́ kí wọ́n kú, ojú arìnrìn àjò a máa rórun ìkayà, elédùnmarè ní gbà wọ́n lọ́wọ́ wàhálà. Òtítọ́ lọ́rọ̀ akéwì náà, ojoojúmọ́ ni ìwà ìbàjẹ́ ń pọ̀ sí, bẹ́ẹ̀ àwọn kìlọ̀kìlọ̀ wọn kò ń yé kìlọ̀ lórí rédíò àti lórí ẹ̀rọ amóhùnmáwòrán, nínú ìwé ìròyìn, ní ṣọ́ọ̀ṣì àti ní mọ́ṣáláṣí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ń pọ̀ sí láwùjọ wa. Ẹ̀yin èèyàn ta ló lẹ̀bi? Ẹ jẹ́ arántí pé kò sẹ́ni lọ sọ́jà tí ò ní padà sílé dandan. Tọ́ ẹ̀yin ará mi nínú Olúwa, ní ìparí ọ̀rọ̀ mi, ìwọ tó lówó lónìí, wọ́n ti pọ́ bọ́ ọ̀rẹ́ kọ́, ìwọ tó wà nípò pàtàkì, wọ́n ti pé mímọ̀ ń ṣe ẹ kọ́. Dípò tí o bá wà fẹ́ gùn ọ́, máa rántí Ọlọ́run, tówó rẹ bá fẹ́ fẹjú mọ́, rántí ọba Elédùmarè tó fún ọ. Ẹ rántí ọmọ ọ̀dọ̀ nígbà kan, ó lè padà níláárí ju ọ̀gá rẹ̀ lọ bó bá dọ̀la. Ṣe láyé yìí yí, ìgbé ayé kò dúró lọ́nà kan. Mo bẹ Jésù Olùgbàlà kò fún wa létí ìgbọ́ àti àyà ìgbàṣe. Nítorí náà, ẹ fi rere ṣẹ́gun búburú, ẹ má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun yín. Ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ kọkànlélógún, inú ilé ìsìn dákẹ́ bí ilé ẹjọ́ ni. Nítorí ọ̀rọ̀ tálùfáà Joshua ń sọ yìí, gbogbo àwọn tó ń gbọ́ ló bá wí, ó bá àlùfáà gan wí. Níyìn la ó dánu dúró lọ́sẹ̀ yìí, tá ó tún máa tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba. Fún ìpolówó ọjà 081-270-44485 081-270-44485 lórúkọ olóòtú ètò Ganiat Ashiru. Akí gbogbo àwọn mùsùlùmí akú ọdún o, ojú wa máa rọ́dún. Lórúkọ èmi atọ́kù ètò Olúfunkẹ́ Àdìsá, ni mò ń kí wa pé ìpàdé wa láyọ̀ lọ́jọ́.

ẹ kalẹ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Bond FM 92.9. Ìlú Ìkẹjà la ti ń ròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè lójú pé àyíká tó ní ààbò tó ní kálukú á lè ṣe ìjọsìn gẹ́gẹ́ bó ti wù ú ní ààyè rẹ̀ àti ọ̀rọ̀ tí a fi ṣiṣẹ́ ẹni náà ni àwọn yóò pèsè. Bákan náà ni wọ́n ti fi ń dá gbogbo ọmọ orílẹ̀-èdè lójú ìpè ààbò tó péye yóò wà lórí ẹ̀mí àti dúkìá gbogbo olùgbé. Ilé ẹjọ́ ti pàṣẹ o ìpè ààrẹ Goodluck Jonathan Lakaki láti kópa nínú ètò ìdìbò ọdún 2027. Àjọ àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ ilé ẹ̀kọ́ ọmọ orílẹ̀-èdè yìí ìyẹn National Association of Nigerian Students ti gbórí fún àwọn ẹ̀ṣọ́ ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ bí wọ́n ṣe jẹ́ kí ètò ìdìbò àti ìpàdé àpérò wọn lọ ní ìrọwọ́rọsẹ̀. Ìjọba àpapọ̀ ti tọwọ́ bọ ìwé àdéhùn àti àsọyé pẹ̀lú èdè Turkey lórí ìwakùsà. Wáyé ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Abiodun Fọlọ́runṣọ. Gbogbo Mùsùlùmí lágbàáyé náà ni wọ́n mọ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ Hajj lọ́dún yìí ni wọ́n gun orí òkè Àràfá bí wọ́n ti ń kóra jọ láti wà ní bèbè Àràfá tí wọ́n túmọ̀ sí Jabal al-Rahmah láti bèrè fún àforíjì ìtọ́sọ́nà kí wọ́n gbàdúrà fún àlùyọ lórí ayé wọn. Òkè Àràfá jẹ́ ọkọ̀ gbòógì nínú iṣẹ́ Hajj tó sì jẹ́ pé ẹnikẹ́ni tí ó bá máa pe ẹni alájì àbí alájà gbọ́dọ̀ gorí Àràfá. Wọ́n ní gbogbo àwọn alálàájì alálàájà náà ni wọ́n lo ọjọ́ Àràfá láti bẹ̀bẹ̀ kí wọ́n sì máa rántí Ọlọ́run ọba Àlá. Àwọn alálàájì àti alálàájà ní ìpínlẹ̀ ti Èkó náà ni wọ́n ti wà ní ìgbáradì o láti gorí Àràfá bí wọ́n ṣe dé etí Àràfá lónìí. Wọ́n ní gbogbo ètò ló ti wà ní sẹpẹ́ tí wọ́n sì ń gbàdúrà. Àwọn alálàájì ìlú Èkó náà ni wọ́n wọṣọ ìràmù wọn tí wọ́n sì ń gbàdúrà fún àṣeyọrí àti àlùyọ nínú ayé wọn. Kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé àti Amir Hajj ti ìpínlẹ̀ Èkó alàgbà Ibrahim Láyọdé pẹ̀lú alámọ̀ràn pàtàkì sí gómìnà Sanwó-Olu lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ọ̀mọ̀wé Abdullahi Jebe, akọ̀wé àjọ alálàájì alálàájà ìpínlẹ̀ Èkó Abdulhakeem Ajomagbirin àti onímọ̀ Islam kan Ọ̀jọ̀gbọ́n Abdulkabir Paramọ́lẹ̀ náà ni wọ́n gbàdúrà fún àṣeyọrí ìpínlẹ̀ ti Èkó àti orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì gbàdúrà pé kí Ọlọ́run ọba Àlá kó gba àkóso orílẹ̀-èdè wa Nàìjíríà kó sì jẹ́ kí gbogbo ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Bákan náà ni àwọn ikọ̀ ti ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ àlùkùrán kalẹ̀ o tí wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run kó fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Gómìnà Babájídé Sanwó-Olu àti igbákejì rẹ̀ ọ̀mọ̀wé Ọbáfẹ́mi Hamzat ní ìtọ́sọ́nà láti lè máa ṣe àwọn ètò tí ó mú kí ìdẹra kó bá àwọn ará ìlú. Alàgbà Láyọdé tó gbórí fún àwọn alálàájì alálàájà ti ìpínlẹ̀ Èkó fún ìpamọ́ra wọn àti bí wọ́n ṣe bọ̀wọ̀ fún òfin tí wọ́n tún jẹ́ aṣojú rere orílẹ̀-èdè wa Nàìjíríà ní ilẹ̀ mímọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè lójú pé ìṣèjọba òun yóò pèsè ààbò àti àlàáfíà fún gbogbo ọmọ orílẹ̀-èdè tí oníkálukú á lè ṣe ẹ̀sìn ẹ̀bó ti fẹ́ àti bí ó ti yẹ tí gbogbo wa lè ṣe àkólé kan wa láìsí ìbẹ̀rù tó ń kéde pé ìṣèjọba òun yóò sapá tó ju ààrán lọ láti rí pé ààbò tó pé wà lórí ẹ̀mí àti dúkìá gbogbo olùgbé ní gbogbo àsìkò. Ààrẹ sọ ọ̀rọ̀ ìdánilójú yìí nínú iṣẹ́ ìkíní kú ọdún ti Iléyá tó rán sí gbogbo Mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti jákèjádò àgbáláyé tó fi àsìkò ọdún Iléyá ọ̀hún fi dá gbogbo wa lójú pé ìjọba ń gbìyànjú tó sì ń ṣe ìdókòwò ní gbogbo àwọn ẹ̀ka kọ̀ọ̀kan láti rí pé orílẹ̀-èdè wa Nàìjíríà gòkè àgbà. Ìjọba fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ń gbìyànjú àwọn sì ń náwó lórí ètò ààbò àwọn nǹkan amáyédẹrùn ètò ọ̀gbìn àti ìdàgbàsókè àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti lè rí pé orílẹ̀-èdè ní ìdàgbàsókè ní gbogbo ọ̀nà. Wọ́n fi dá gbogbo èèyàn lójú pé àwọn ń gbìyànjú wọ́n sì rọ àwọn Mùsùlùmí láti rí pé wọ́n fi àsìkò ọdún Iléyà gbàdúrà fún àlàáfíà
agbegbe won ati orilede wa Nigeria lapapo ki Olorun si fa wa dari wa ni ogbon imo ati oye are Tinubu ro gbogbo omo orilede lati ma ro ti awon to ku die ka to fun lawujo ki a le komo olubopo saaju ninu ise ti are fi nki gbogbo omo muslimi na ni are tun ni odule a to tun soju emi wa yi je okan gbogi ninu awon odun to fi igbagbo muslimi o igboran si Olorun oba ati ifara eni rubo gege bi anabi Ibrahim sese awon eso abele ti amo si civil defense ti ni awon ti tare awon eso awon to lo bi 1460 jake jado orilede lati le ri pe eto abode dandan lasiko odun ileya o won ni awon eso civil defense ni won tare o si awon ibi to lapere ni orilede wa Nigeria lati daabobo awon kan maye derun gege bi atesode ti alukoro ajo civil defense fisita alagba babawale afolabi oni oga patapata civil defense ahmed audu ti pase o ipe gbogbo awon osise awon ati gbogbo awon irinse eti ileise na ni ki won tare sita lasiko ta wa yi alagba afolabi wo ipe awon irinse bi moto won awon moto ti won fi n gbe alaisan ta mo si ambulance awon oko oju omi to fi mo awon eso ti won lo aja na ni won ti fi si awon aye to lapere ti won si tin ka won ko gbaradi tori pe bi peke ba fe gbin ki won kesi won lese kese ni won fi ko ro pe awon akose mose leka kokon ti amosi tactical squad na lo ti wa ni kale o lati ri pe ewu owu awon olede wa Nigeria lasiko odun alaga ijoba idagbasoke apapa igomo alagba jimo lawale saliu ti ro gbogbo awon akeko ni agbegbe re lati yago fun lilo egbogi oloro egbe okukun ati awon iwa mi to le ba ojo la won je o alagba jimo to soro amoran yi nigbati won se eto ilani loye kan eyi ti won gbe kale lati fi sami si ayajo ajodun awon ewe lagba nla aye eyi ti won ni won se ipolongo lori awon omo egbe okukun ati awon iwa mi eti amo si awon ajo to gbe kale na ni police campaign against cultism and other vices pokafov gege bo se so di mo won ni won sise popo pelu awon ijoba ibile apapa igomu ti eto on si wa ni sina high school ni igomu ni ipele eko won ro awon akeko lati ni ifojusun nigba to n soro en to je dpo agbegbe on csp oguleti philip oluwaseun kila fun awon akeko lori sise awon iwa ti ko bofimu nigba to won na soro en to je alakoso poka cove ti ipile eko sp oliver ogochukwu da awon akeko leko lori ona ti won le fi gba daabobo ara won ati awon ese ati jiya to wa fun ru ofin awon to tun soro nbe na lati ri mario wasubia to won na je pe o soro nipa eto ti opolo dokita tubosun akinlade na ro awon akeko ohun nigbati yesterday kandoso na ba won so lori sise ohun to to ati eti oye akojopo ire agbadan lo nde se ti gbo wa lati le se bodfm 92.9

0: tẹlẹ ń gbádùn o Monday FM la wa 92.9 radio tẹsán wa pọ̀tọ̀ kárí ayé ọ̀nà ọléyà wà lára wa pọ̀pọ̀ jìjì rẹ̀ náà torí pé ọlá òde náà la máa jẹrin àgbò
1: kò lè
0: jẹ́ pé àgbò wọn síbẹ̀síbẹ̀ àwọn mùsùlùmí wọn gbìyànjú wọn máa ra àgbò àwọn tó ra màálù àwọn tí wọn gbìyànjú pé kí ọbẹ̀ má sílẹ̀ wọn sa ipá wọn ọbẹ̀ òsì sílẹ̀ ẹgbàá ọlọ́ọ̀bá lọ́dọ̀ náà láṣẹ̀dùmàrí èyí tó ṣe pàtàkì ní pé ká ṣọdọ́ pẹ̀lú pẹ̀lẹ́pùtù ká ṣọdọ́ pẹ̀lú ayọ̀
1: kí lọ fún wa sí gan
0: káyọ̀ wa kọ́ ká fi dọ̀rọ̀ ṣọdọ́ lágbára ọlọ́run ọba bá ààrẹ rẹ pa lọ́dọ̀ ni ààrẹ rẹ pa ní ẹ̀mí
1: bàbá
0: iléyà ó ṣe pàtàkì lóòótọ́ torí pé ká ní kìí ṣe àwọn àjọ náà iléyà báyìí bá lọ wáyé ó ṣeé ṣe kọ́ jẹ́ pé àwa ta bá jẹ́ ọkùnrin lákọ̀ọ́bí bóyá àwa ni ọba máa mú tí wọ́n máa fi paléyà ẹ̀jẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ọba ló di tọ́lọ́run bá gbé nǹkan kalẹ̀ yóò sì wọ́ ọ̀nà àbáyọ ọlọ́run kan ló ní ọ̀nà àbáyọ lọ́dọ̀ gbogbo nǹkan yóò ti bá ń kojú ẹ̀dá láyé ọlọ́run ọba ló ní ọ̀nà àbáyọ lọ́dọ̀ láti gbọ́dọ̀ gbìyànjú ká sọ́mọ́ ọlọ́run dáadáa torí pé òun ni ọba àwọn ojú ìtúsí nǹkan tó bá jẹ́ pé ń bọ̀ wá torí dé yìí ẹ má mi kẹ̀ ẹni tó bá jà bẹ́ẹ̀ pé lọ́dọ̀ ni ẹ láǹfààní àti pẹ̀rẹ̀ ó wọ ọlọ́run bẹ́ẹ̀ ni o ló fi wáyé bẹ́ẹ̀ ni o ọba dandan ti ń bọ̀ ẹ́ rí i pé ẹ pa àgbò eléyìí tó yóò ní rọrọ̀ lọ́rọ̀ ṣe mọ̀ pé rọrọ̀ àgbò ni máa gbé àgbò níyìn ẹ bá lè gbìyànjú tẹ sọmọ ọlọ́run dára tẹ sì ṣe sùúrù ẹ rí i pé àgbò tẹ pa lọ́dọ̀ túbọ̀ ni wọ́n tún dàjílẹ̀ torí dé ẹ má torí pé ẹ pàgbò lọ́dún ni kẹ máa bínú àbí kí ẹ máa fapá jánu àbí kẹ máa ronú ẹ má ronú o torí ìrò náà da ẹ máa ń wá ẹsẹ̀ sínú agbára ẹ̀yẹn ni
1: torí
0: ẹ má ronú rárá ẹ má ronú ọlọ́run ló ní wá bẹ́ẹ̀ lọ́dún ni
1: ọ̀dọ́
0: tí ń bọ̀ yọ ọ̀sán lójú báyìí lọ a máa ń fi ilé a máa fi kí àwọn tí wọ́n ń rìn wá lọ́wọ́ tí wọ́n ti wá lẹ́yìn
1: ẹ
0: pé wọn ò lè tọdún kan má rẹ ti wà ká kí bàbá wa olówó èkó bàbá fuad ọba líwà bàbá tọ́dé ojú ọlálẹ́ àrẹ mọ́ akí olúdi first
1: kábíyèsí
0: ọba ìlú èkó di ọba of lagos bàbá tọ́jẹ́ pé wọ́n fẹ́rẹ̀ẹ́ wa bí kàásì nǹkan bàbá tọ́jẹ́ pé wọ́n sì sọ wa dọmọ bàbá tọ́jẹ́ pé wọ́n bá ti ní wọ́n máa sọ pé tí ẹ̀ mọ́tọ́jẹ́ olóòkè ni ọmọ òkè
1: ogun
0: ọmọ mi ni ọmọ mi tí mo yá bí ni àríkèrè tí mo pé adopted son ọmọ mi tí mo yá bí ni tí mo gbà bí nígbà tó jẹ́ pé irú ọba alayé ńlá tó jẹ́ pé ọjẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọba lédè nàìjíríà tó yẹ pé àlè kọka wọn ká má fèrè sí tí wọ́n sì rẹtí tó wá wúlò wá báyìí táwa láti inú abúlé láti inú oko láti inú
1: àgbẹ̀tù
0: tá a ṣara kúabakúaba tí wọ́n ti ń wò wá tọ́tọ́ ń tọ́ka sí wáyé ọmọ mi ni
1: èmi
0: ni mo bì bàbá gbàrọ̀ ọlọ́ba ẹ̀ tọ́bọ̀
1: fún wa
0: á tọ́bọ̀ rí pẹ́ o bàbá iná mi ń dun ayọ̀ mi ń kán pé mo mọ̀ yín torí pé nǹkan tẹ́ ń gbéṣe nínú ayé mi ò kéré olówó èkó afad
1: parí
0: wà ń bá tọ́ de òkú alẹ́ àmọ́ akíọlú pé èmi wá láti ìlú òkè lókè ogun ẹ sì mọ̀ mí ẹ sì pè mí ẹ sì kó mọ́ra ẹ sì fẹ́ tọ́jú mi ọlọ́ọ̀bọ lójú ọjọ́ bá ń tọ́jú yìí
1: o bàbá
0: ẹ tọ́bọ̀ pẹ́ fún wa o
1: tọ́bọ̀
0: pé njọ́ kẹtàlélógún náà oṣù karùn-ún ọdún 2003 náà ni ẹ wọ́n fún bàbá wíwí àjẹ pé tó ẹ ti di ọba lóòótọ́ njọ́ kejì rẹ̀ báyìí bàbá wọ̀ pé bí ni
1: wọ́n
0: dé fi làwọn fún wọn bó ti di pé bàbá di ọba ìlú èkó ni láti ọdún mẹtàlélógún náà tí wọn ti ń ṣèjọba bọ eku ń kébí eku
1: ẹyẹ
0: ń kébí ẹyẹ ọmọ èyẹ ń fọ bí ọmọ èyẹ ìlú èkó ń dàn sí gbogbo nǹkan ńlá ńlá nǹkan mẹrin mi ń wọ ìlú èkó
1: èyí
0: tó wá ti pa bàbá rẹ ni pé ẹni tó wá jẹ gómìnà ń gba ni
1: fẹ́
0: pé òun lọ́bọ ọwọ́ lu ìwé pẹ̀tọ́ ayé ọba akéwìlú yẹ lóye
1: ọyẹ
0: kọ jẹ ọba ìlú èkó ẹni nílò ajé àrè
1: báyìí
0: ni wọn ṣe sọ pé oore lórí ń wọtọ ẹgbìyànjú ẹ ṣe dáadáa ìdọ̀nà tí bàbá fi wúre fún ààrẹ ọjọ́ ìpè àjíwájú èmi lówó tuntun ló jẹ́ lórí báyìí pé o bọ ọwọ́ lu pé kí n jẹ ọba ìlú èkó ó sì jẹ ààrẹ nàìjíríà bàbá sọ wọn fi síwájú ọlọ́run ni àmọ́ ìbá ti sọ nítorí pé wọ́n sọ ti dọ̀wọ́lù àti pé wọ́n sọ ti ọkẹ̀ tọkẹ̀
1: ọkẹ̀ tó mọ orí ọkẹ̀ tó ti tọ́ tó dúró dédé
0: àwọn alálẹ̀ lù ló ń tẹ̀
1: wọ́n lù ló ń tẹ̀ o
0: ọlọ́run bá gba ọlọ́run pàtó
1: sí gba sí
0: bí ààrẹ bọ́lá ahmed ti ṣe di ààrẹ nàìjíríà
1: ààrẹ o
0: lábẹ́ ìlú bàbá lágbára ọlọ́ba ẹ̀ tọ̀wọ̀ pẹ́ fún
1: wọn
0: èkó ń dàn lásìkò yìí kò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba ẹ tó máa pọ̀ sí lọ́la ẹ máa pọ̀ sí lọ́la lágbára ọlọ́run ọba gbogbo bí yóò tó bá jẹ́ pé ẹ̀bá tán ojú ọlọ́run ọba fúnpẹ́tọ̀ ọlọ́run ó kélé tó pọ́ fẹ́ kó jẹ́ fún mi ọlọ́run ọba lójú ọba àti
1: gbogbo
0: ọmọ yẹn pátápátá ọlọ́run ọba lójú ọba wa tọ́jú wa ẹ tọ́jú wa ẹ kó ilé iṣẹ́ mọ́ndẹ̀fẹ̀ bẹ́ẹ̀ kó kéré
1: gbogbo
0: gbà náà ló de fe ba okay ni baba la gba olowa be ni te o la gba olowa e to bo pe fun wa no mi do ayo mi ko o ri pe agbodo mo riri baba yi eni ti o me to tu wa to je pe won si ku wa mora won si ntoju wa baba la gba olowa e to bo pe fun wa
1: ami ache
0: la gba olowa e to bo pe fun wa la gba olowa e to bo pe fun wa
1: ami ache
0: ba wa o ba ile wa baba to de ojo la le are ma ki only first olu e baba fuad omo balufun omo adukeme bi ni arukun tayo omo kuteri asa logun ke nibon anibon opo osa osa ni ke ebe e ma bo kuteri osa gbowo osa gbobi ama kuteri agbori en omo arumere ati ruwasa omo nle omo nta omo opagiri sagi omo adamo sharije omo desinro omo sasore omo loto omo lofe ajakoye baba e do ke so ni ri alefa yi o
1: kabiyesi o
0: gbagba ba to bo ni pe o a to bo ni pe o a to bo ni pe o eyin inu mi nda yin ko tori pe imi ma mori lopolopo tori won ni agbori chope no npe ni abara mori je is ni ya bara mori je ti ma mori awon e to ba ye pe on ti mi lori eyin ki baba je nkutu lo ro kan si ma pe nko ba wuri fun mi ti si ju bayi lo kabiyesi olowo ko afu ajo ba lu eko lagbara ba to bo ni pe o ani ka fi eto yi ka fi seye fun kini dire baba mo riri eto yi baba to pe ni pe omo oke omo be tin so na ni ngbo e ma mi kin e je gumina baba ni e je gumina e ma mi kin nke kini pe e fowo su wo po mo ni baba so fun mi e fowo su wo po gbe omo oke omo pe aye je e fowo su wo po e ba ti a fowo su wo po e be ro olorun
1: beni
0: e fowo su wo po e be ro olorun e so mo olorun ise baba re mi si gbogbo omo oke omo gbogbo ni pe e fowo su wo po e so mo olorun e be ro olorun bo tu ki eyan so mo olorun to teyan ba bero olorun olorun ni gbo ti ama teyan ba bero olorun to tan so mo olorun olorun ma gbo to nto baba lo so fun be e ni oba ilu eko oba ilu an baba tan de ojo lale are ma ki olu baba e seun lopolopo oni omo oke go e je gomina
1: be
0: ni e je gomina e je gomina ni ama so fa won eyan e fowo so wo po e so mo olorun e bero olorun ọ̀rọ̀ agbani o oríde gbogbo wa pátá ẹja bẹ̀rọ̀ ọlọ́run a fi àsìkò ilé ẹ̀kan sí lórúkọ gbogbo ọmọ òkè òun pátápátá tí wọ́n wà lẹ́kọ̀ọ́ láti ń kí ọba rílùwà bàbá tọ́jú ọ̀chọ́ láré àrẹ̀mú akin olúdi first olú èkó wà fún àti wọ́n jẹ́ ọba ìlú èkó lágbára ọlọ́run ẹ̀ tó bọ̀ pẹ́ ni ipinle oyo awon ma tin lo bi ojo meta la bayi ni akolo awon jinigbe yi tin do mi nbe ni awon mo koko awon mo bi odun meji odun meta awon nke to wa nu ogbo ti o ma je omo nlara n to je omo kini won ti fe ma je gen bo ba ti a je pe awon ya won to le fun won ni omi ounje omo gen wa nbe kini awon ya ni nje kini wa mo yan ma je ipo la omo yin ke wa ta mo ba ti a jade gan to ba ye ti won ti a pada da won si ta gan se won le gbagbe ro awon ke toju won ti nna papa di bayi tori ru wa ni sin gba to ye pe won fi npo wa ti a nlo si oko la fun a sin renti lati bi aya adota odun le a sin renti gbogbo awon nke ti toju wa ri ngba ni ti won te wa si ala oko ti won lo jawe ta si ma wo bi won ti nlo njawe a sin renti kini ni sin nna opo wa lati ko ta wa iru awon ti a je pe to won ko lo sinu agiju bayi ni sin kini o ma chele si won edakun eyin ijoba a mo pe gbianju ama edakun e ti ba wa nkan se leri oro yi ki se we ki sele sele ki a se ri pe apana e lo se pata bi sele ba sele bi ru sele nu to se ni sele mo laye laye ni
1: akodo ni ati wa ati wa lati gbese le
0: o emi o de lari o a mo te to bo ata oloba nkan aburu ni sele si wa mo nkan aburu keke o ni sele si wa mo oloba lojo ni yo ba wa yanju ele to wa le ndan mi nka mi lara kilo ni abayo gbogbo ijoba patapata looto awon de adugbo awon ti won je alagbara lo na ti ni di pe awon re ti pe ki ijoba ki won pati fun pe ka won tesi waju lati lo ba awon ti o wa na gbo ni ka won lo ba won ni ijoba e dakun e ma je ki a fi owo dengbe mo oro yi
1: pe o
0: sele si awon ke be la awon do ke to pe alola sin lari arabo ti ba ti so e a gbo mo ku won ama ile e dakun ma je ori be e tin do mi ju ni ti awon ko looto o si emi keta gbodo so pe to ko che pataki gbogbo yin patapata le lo che pataki ọlọ́run ọba lójú ni yọ rìn wá lọ́wọ́ ẹ dákun ẹ ìjọba wa ẹ ìjọba wa ẹ̀yin alágbára lù ú ìpínlẹ̀ ọ̀yọ́ la pè é ipinle oyo la pe wa pa ju lo ogbomocho ta lo to be ta lo le
1: wo ni ni
0: ade na oko asimi o a de na oko asimi
1: ogbo jaja oko ro ogbomocho
0: a de na oko
1: asimi
0: e da fun ngba ti awon lu ko ba kere tin ba belegbe lu ke to gun ba ti wo be o ti wo lu nla ne ni eya lagbara ogbomocho mbolekun si
1: e
0: si mo ni edakun olohun ba yo re lowo e alagbara oyo edakun edide edide soro yi
1: opo
0: eya alagbara rupata pata gbo alagbara oke ogun edide soro yi o
1: eh
0: lenu igba ti sele ni sele awon ideru ba ni ke mo sele ton so pe e ma ni lawon e kan ma ni olohun agbalo gbabo won ni ro ni gbugbe eh bi nkan ba sele edakun e ma ja to ma cheru bara wa mo e ma ja ma so pe tori nkan kan sele ka ma mu e ka ma edakun eh olohun o fe be olohun lojo ni yo gbadura gbogbo wa ba tin fe ko lori gbogbo awon to lo pata won bo layo la gbadura
1: ba
0: eh ara ni waja le gbadun bo de fe mla wa na 2.9 radio fe so wa ko to kari aye che gbagbe pe te ba ri oda ke to ko precious specialized mo pe
1: oda oke ogun ni
0: be ba le to ra ke te ri to ko park value specialized mo pe ile to ra yi
1: to ke ogun ni
0: be ba de le ko ke te ri to ko hansel pencilum slide mo pe ile po yi o
1: to ke ogun ni
0: pump we sin ko
1: o pe pe
0: ko la ko ti yi ko e para gan ma ngba te jari si tin te ri aye ni hansel pencilum mo pe ile po yi to ke ogun ni
1: to ke ogun ni o
0: be ba de na o che lo ke abi e te be da kan lo le e an wo pe e fe desi bi kan so pe opopolopo yin ni rin lagbo ile abi na le ti awon yen ti mo imo e le gbianju e desi ile itura e minister o teto wa laji nle ile itura yi ah bi gba fe o si wa leyin odi bi e ba de be e si ma wo ko si ilu ke ni iwajo wa nje ba bile iwajo wa pe oyo loke ogun fi laji osan mo ori de te ba ni ewo cha bi o lu gbo te ba fe te wo ku te wo bi te le duro si e ma bua se e minister o teto wa ni ilaji nle eh adupe lodo lorun ba fun igbese aye alase atodale ale che yi e de engineer prince adi emi oke omo oke ori te opare mo ni o te owo yo a ki olotu wa online ka ni gbe yeku che
1: be lo
0: gbo awon ti ojo ise lale igun na la ki bi eri to ka ni meje a ki omo ti oye dokun NRC man
1: a
0: ki o ne o be la si ki omo wa na ganiatu adi ola bere abajiru.

0: ògo onífúnlúwa lókè ọ̀rọ̀ àti fún ayé àlàáfíà ìfẹ́ rere sí ẹ̀dá ènìyàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò yìí. Ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lónìí ó bá onílé àti àlejò yìí. A fẹ́ ká fara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yìí nítorí pé ó ní ṣe pẹ̀lú ayé wa. Mo sì nígbàgbọ́ pé ó tún lè tún ayé wa ṣe nígbà tá a bá gbọ́rọ̀ tán. Ẹni nìkan kọ́ ni mo wá wà níkàlẹ̀. Mo wà pẹ̀lú màmá mi nínú Olúwa. Àwọn náà ni Dr. Emiram Irene Akinwande láti inú ìjọ Hera Boni Evangelical Ministry, Ebenezer Praying Band Church, Tọ́kalẹ̀ sí 26 Brown Road, Àgùdà sí Ìmẹ́rin. Màmá wa nínú Olúwa, ẹ kú dédé àsìkò yìí o. Ọ̀rọ̀ tí mo gbọ́ wá sí ẹ̀dọ̀ yín lónìí, ẹ̀ṣẹ̀ àìkó àwọn wa ní ìjánu. Ẹ kí tẹ̀ mí nǹkan tí wọ́n ń pè ní àwọn. Kí ló dé tó fi jẹ́ pé àwọn ìránṣẹ́ mi pẹ̀ pé bó ṣe kéré tó ó lè wọlé o, ó lè tún ló ṣe o, ó lè tún ayé onígbàgbọ́ ṣe. Bákan náà ni ó tún lè mú ayé onígbàgbọ́ náà kó tún rí bákan náà. Kí ni ìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ màmá wa nínú Olúwa?
1: Ẹ ṣe àtọ́kùn. Ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò òun náà ni lórí ahọ́n. Ahọ́n tó lọ fún wa yà ahọ́n nǹkan dáradára gbà ni. Òun la fi ń jẹ oúnjẹ, òun la fi ń ṣe sọ̀rọ̀, òun la fi ń ṣe gbogbo. Ẹ̀bẹ̀ wá wá ń sọ̀rọ̀, Ọlọ́run Olódùmarè a máa kọ́ wa bá ṣe ń sọ̀rọ̀. Òun náà ṣe ń sọ wípé kíkó ara ẹni ní ìjánu. Ẹlòmíì ò kó ara ẹ̀ ní ìjánu, àbí màmá wa? Èmi ni mo la hàn mi, màá sọ̀rọ̀ bó ṣe hàn mi, màá sọ̀rọ̀ burúkú fún ṣòdà bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ sókè lẹ́nu màmá wa.
0: So gbogbo ẹyin tí ẹ̀yin àǹfààní láti máa tẹ́tí sí wa ní àkókò yìí, ẹ jẹ́ ká lọ wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa àhó. Ó ní ẹ̀yin ará mi, ẹ má ṣe jẹ́ olùkọ́ni púpọ̀ kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa ni yóò jẹ̀bi jù. Ṣé ọ̀rọ̀ yẹn rí kó lágbára? Ẹ jẹ́ kí n wá sọ síwájú. Ó ní bí a bá fi ìjánu bọ ẹṣin ní ẹnu kí wọn kí ó lè gbọ́ tiwa, gbogbo ara wọn ni àwa ti ń yí kiri pẹ̀lú kíyèsí àwọn ọkọ̀ pẹ̀lú bí wọ́n ti tóbi tó ni tí a sì ń ti ọwọ́ ẹ̀fúùfù líle gbá kiri. Ìtọ́kọ̀ kékeré ni a fi ń darí wọn kiri síbikíbi tí ó bá wu ẹni tí ó ń tọ́kọ̀. James 3 from verse 1-6 oníhìn àǹkàlọ́ wọn. Ẹ jẹ́ kí n wá tún bọ́ sí verse 5. Ó ní bẹ́ẹ̀ pẹ̀lú ni àwọn jẹ́ ẹ̀yà kékeré tí ó sì ń fọ̀rùn ohun ńlá wó igi ńlá tí iná kékeré ń sun jáde. Iná sì ni ahó, ayé ẹ̀ṣẹ̀ sì ni. Ní àárín àwọn ẹ̀yà ara wa làwọn ti ń ba gbogbo ara jẹ́ tí ó sì ń tinú bọ ipa ayé wa. Ọ̀run àpáàdé sì ń tún mọ̀ tinú bọ òun mọ̀. Ọ̀rọ̀ tí agbọ́lá sí ní ìwé mímọ́ ẹ rí pé ó ní agbára mà. Gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù, báwo ló ti yẹ ká tiẹ̀ ṣe máa sọ̀rọ̀?
1: A gbọ́dọ̀ jẹ́ aláhán tútù. Ọ̀rọ̀ tútù ló yẹ kó máa ti ẹnu ọmọ Ọlọ́run jáde. Ṣùgbọ́n tó bá ti ń rí pé ọmọ èèyàn ń jágbára, ó ń jágboro, kó máa ṣoríṣiríṣi ọ̀rọ̀ tí ó tiẹ̀ ṣe ń gbọ́ létí, kó máa ṣe pè irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò yẹ láti máa pèrè ẹni ọmọ Ọlọ́run. Torí náà ẹ jẹ́ ká lè ní claim sí orúkọ ọmọ Ọlọ́run yẹn. Wọ́n ní ọ̀rọ̀ tó tiẹ̀ jáde lẹ́nu ẹ̀ èèyàn ti mọ̀ pé ọmọ Ọlọ́run ni ẹni yẹn ṣe. Àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá di pé ọmọ Ọlọ́run náà ó ń jalè, ó ń purọ́, ó ń sọ̀rọ̀, ó ń jà, ó ń sọ ìṣépè, ó ń bú ènìyàn, ó ń ṣe ọmọ Ọlọ́run kọ yẹn. Tí sùn padà bọ̀, ẹ jẹ́ ká yí padà, ẹ jẹ́ ká tẹ̀lé Jésù nínú ìwà pẹ̀lẹ́, nínú ọ̀rọ̀ pẹ̀lẹ́. Oní kò sẹ́ni tó gbọ́rọ̀ ìbínú lẹ́nu Jésù rí, àbí màmá wa? Ọ̀rọ̀ tó ń tẹnu wa náà jáde, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ àmì, ó ń ṣiṣẹ́ ìyanu, ó ń túyàn sílẹ̀, ó ń gbàdúrà fún yàn. Ó gbọ́dọ̀ máa ti ẹnu wa jáde nígbà ogbó, kò sọ̀rọ̀ ìjà, kò sọ̀rọ̀ ìpọnlélójú. Gbogbo wa ta titi pẹrẹ ahọ́n wa ṣẹ̀, Olúwa kó jọ kó dáríjì wa. Ó yí ahọ́n wa padà lórúkọ Jésù. Ahọ́n wa ò ní gbé wa sínú iná o. Ahọ́n wa á mú wa lọ síbi ìyè o lórúkọ Jésù Olúwa wa.
0: Ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yìí. Kò sẹ́ni tí ọ̀rọ̀ tá a sọ yìí tí ò jí ní àǹfààní wípé ká máa kó ahọ́n wa ní ìjánu, ká má kó máa sọ̀rọ̀ ṣáá. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àdúrà wa dẹ̀ gbà, àní sì sọ lórúkọ Jésù. A dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A tún máa pàdé ní agbára Ọlọ́run. Princess Ọláyinka nígbà lórúkọ tèmi, ó dàbọ̀.

0: sí kéde pàtàkì yìí. Ọ̀gbẹ́ni Joel Timothy fi àsìkò yìí kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Sínátọ̀ Olúyẹmí Tinubu, aya ààrẹ ilẹ̀ yìí, Gómìnà Babájídé Sanwó-Olu, igbákejì Gómìnà Ọ̀mọ̀wé Ọbáfẹ́mi Hamzat, Ọba Rilwan Aremu Akíolú fún ayẹyẹ ọdún Iléyá. Wọ́n gbàládúrà pé ọ̀pọ̀ ẹ̀mí ó ṣe láyé láàyè àti ní ààyè rere. Àmì
1: ẹjẹ́ sí ìkéde pàtàkì yìí, èyí lọ́sọ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ fẹ́.
2: Iléeṣẹ́ Shell Nigerian Exploration and Production Company Limited, SNEPCO, pẹ̀lú àjọṣepọ̀ Nigerian National Petroleum Company Limited, NNPC, àti àwọn olókoòwò mìíràn ti jùmọ̀ sí ààyè ìmọ̀ geosáyẹ́ǹsì sí ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó, ìyẹn University of Lagos, ìdásílẹ̀ ààyè ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ geosáyẹ́ǹsì ọ̀hún tí wọ́n pè ní Geoscience Center of Excellence sílẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga UNILAG jẹ́ ìgbésẹ̀ tí ó mú ìlọsíwájú bá ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìgbáyégbádùn lórílẹ̀-èdè yìí. Ààyè náà ti ṣe ilé alájà márùn-ún ni wọ́n kọ́ gẹ́gẹ́ bí olú ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ geoscience tí í ṣe ìmọ̀ sáyẹ́ǹsì orílẹ̀ alàyè tá a wà yìí, ìyẹn EARTH àgbájọwọ́ iléeṣẹ́ Shell. Àjọ NNPC, Nigerian Content Development and Monitoring Board, NCDBNB, Exxon Mobil àti Nigerian Archive Exploration Limited lójúmọ̀ fi ṣe iṣẹ́ ṣe. Ọjọ́ 17 oṣù tó kọjá ni àwọn alẹ́nulọ́wọ̀ lẹ́ka epo rọ̀bì àti ẹ̀kọ́ péjú pẹ́sẹ̀ síbi ṣíṣí ààyè ìkẹ́kọ̀ọ́ ọ̀hún, lẹ́yìn tí wọ́n ṣàpèjúwe ipa pàtàkì tí ó kó lórí ìmọ̀ sáyẹ́ǹsì orílẹ̀ alàyè tá a wà yìí. EARTH àdarí iléeṣẹ́ SNEPCO Ronald Adams wòye pé ààyè ìkẹ́kọ̀ọ́ náà jẹ́ kó rọrùn fáwọn ilé ẹ̀kọ́ gíga láti máa pèsè àwọn akẹ́kọ̀ọ́ jáde tó yanrantí tí wọ́n sì lè figa gbága pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn nílẹ̀ yìí àti lókè òkun. Ikọ́ lára àwọn ọ̀gá àjọ NNPC Ọlárèwájú Igandan sọ pé àkànṣe iṣẹ́ náà ṣàfihàn orí biribi tó máa ń ṣẹlẹ̀ táwọn tọ́rọ̀ kàn bá fìmọ̀ ṣọ̀kan lórí ìdàgbàsókè orílẹ̀-èdè. Bákan náà ni akọ̀wé iléeṣẹ́ NCDBNB Felix Ogbe sọ pé kíkọ ààyè ọ̀hún nìkan kọ́ ni àṣeyege bí kìí ṣe ìkojú òṣùwọ̀n àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa gbabẹ̀ kọjá àti ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n máa ṣe láti fi wá ojútùú sáwọn ìpèníjà tó ń kojú ẹ̀ka epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì nílẹ̀ yìí. Àdarí ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó Ọ̀jọ̀gbọ́n Fọláṣadé Ògúnṣọlá fi dunnú hàn pé ààyè ọ̀hún mú àdínkù bá lílọ òkè òkun fún àyẹ̀wò ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́. Lọ́dún 2010 ni iléeṣẹ́ SNEPCO àtàwọn tó kù ṣàgbéyẹ̀wò àbá kíkọ́ ààyè náà tí wọ́n lè máa ṣe ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ níbẹ̀ níbọnú pẹ̀lú àlàkalẹ̀ àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé. Wọ́n máa kẹ́kọ̀ọ́ gboyè jáde níbẹ̀ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì. Àádọ́rin ọdún díẹ̀ sẹ́yìn lájọ Shell kọ́kọ́ ṣàwárí epo rọ̀bì nílùú Olóìbìrí, tó sì sọ orílẹ̀-èdè yìí kan lára àwọn tó ń pèsè epo rọ̀bì lọ́pọ̀ yanturu. Ṣùgbọ́n àìsí ọ̀pọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ àti ìmọ̀ ẹ̀rọ tí ó pọ̀jù owó, ó wà lára tó ń ṣàkóbá fún ẹ̀ka náà, bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ka yìí ló ń pèsè ìdá 80% owó ilẹ̀ òkèèrè fún Nàìjíríà. Kíkọ ààyè náà sí ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó ni wọ́n ní ó dára torí pé ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó ó ti ń léwájú ìmọ̀ geosáyẹ́ǹsì láti ọdún
1: 1962.
3: Gbọ́ ọ̀rọ̀ yìí kó tó sùn ní alẹ́ yìí, gbogbo ọwọ́ ìka ènìyàn tí wọ́n bá ń nà ṣe lójú àlá ọwọ́ yẹn kó gbẹ dànù sí àmì. Gbogbo ọwọ́ aninilára tí wọ́n bá ń nà sínú ayé ọmọ ẹ ní ojú àlá lójú ohun lónìí lórúkọ Jésù, ọwọ́ yẹn kó gbẹ dànù. Ọwọ́ atúnidá, ọwọ́ agbárí ayọ̀, ti o ta ba na loju ala ile ni loruko Jesu mo sto pelu a pelu ase ipe wi pe owo ni e ko be danu owo adini lara owo aiso owo atunida owo agbani ayo ko to de ko to lo be to ni ayo loruko Jesu loru eni ti won ba na sinu aye loju ala owo ni e ko be danu owo to ma sise ibi loju ala eni e owo to ba rin e mole loju orun to je ko ni le so to man down le lowe loruko Jesu owo ni e ko be danu ni oru eni loruko Jesu olorun ipe yi olorun anu olori ope olorun adani waye adani magbagbe loruko Jesu a je wa re loju ala e lowe ni Jesu oluwa wa a mi akoko kekere ja ni yi oni an pe ni akoko owo agbara olorun oruko temi pastor soa okun ola lati ijo Faith Tribe Bible Church International ni ile eja bosto alapeyero ni ketu ni le kuwa ina ni mo mu oro kekere to wa bi ko gba adura lale ko to sun mo fi iyonre oje olorun be bi pe owo ika eniyan ti ma sise ninu aye mi loju ala owo yen ni oruko Jesu ko gbe danu gba adura yen o to ba ka iwe awon ba kini first king ori ketala ese keni si kepa ese keni si kepa wa ri owo oba ika eniyan o mi ka ba kan o na si ran si olorun ibe le bi pe owo yen gbe ko le ka pada mo ehn o nti olorun ni ki so fun ni asale yi ni pe ko bi gba adura wi pe owo alagbara agbara ika to na owo ibi sinu aye mi lojoojumo lorun gbogbo oru loruko Jesu owo yen ko gbe danu ni ola ola ni ola ojo ideya yi a ma kora wa jopo odide wa lola so je ka jo pade ni ori ijo wa ni 3-5 Faith in Christ Church Street ni ile eja bosto alapere ruketu 3-5 Faith in Christ Church Street ile eja bosto alapere ruketu mo ma so mo de tun so lekan si wi pe gbogbo ogun ko le eyan le daja awon ogun kan wa o dabe en to subu ti mu kan ga enikan lo ma jo jade o awon iranse olorun wa ti kale lati sowopo pelu re lati jo gbadura ni agumo kan laaro titi di agbokan osan to ba wa di ale ale ola awon iranse olorun a ma pe ibade yen ni ibade woli ni ọdọọdun ra ma n ṣe ẹkan lọdun ni a ma bẹrẹ lọjọ wẹẹdẹ ọla titi di lọ friday iranse olorun pọpẹtori akanimodo iranse olorun pọpẹtori lọpẹrẹ ọpọlá láti ìlú òyìnbó láwọn tí ń bọ láti wá àtẹ̀dé mítì yìí nítorí náà mo rọ jẹ kájọ pàdé kí ni àkórí àdúrà wa àánú lẹẹkan sí o ti rí ànúgbà rí wà tó rí ànúgbà lẹẹkan sí ohun tí àdúrà ò lè yanjú ohun tí àwẹ̀ ò lè yanjú ohun tó rí òkè lè yanjú àwọn ló máa yanjú ẹ̀ o jẹ ká pàdé ní alẹ́ ọ̀la ní aago mẹ́wàá alẹ́ títí di àárọ̀ agbàdúrà gbogbo ọlọ́run gbọ́ wípé ó rí ọ̀fẹ́ láti wá ọlọ́run tó bí fún lẹ́ẹ̀kan sí aago tèmi 0-0-2-3-1-4-4-7-4 magbàgbé o ní ọ̀la ìpàdé méjì ló wà ìpàdé ọ̀sùn ìpàdé àárọ̀ láàbò kọkànlá ìpàdé alẹ́ ìpàdé àwọn ogun lè olúwa àánú olúwa kò ní wọn o jẹ́ ká pàdé lọ́la ògùn ni fún jésù lókè ọ̀run wàbí èrè ànúgbà jésù ìlú àwa amen.
4: There is good news for you from Tribeam Investment Services Limited. Oh yes, a clearing and forwarding agency of no equal. Our services, cargo consolidation, import and export, door-to-door cargo service, clearing and forwarding, freighting, general cargo service, and general

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Tí wọ́n ti ṣe ìdásílẹ̀ lónìí àwọn akẹ́kọ̀ọ́ tó tó 70,000 ló ń kẹ́kọ̀ọ́ jáde. Iléeṣẹ́ Shell Nigerian Exploration and Production Company Limited (SNEPCO) pẹ̀lú àjọṣepọ̀ Nigerian National Petroleum Company Limited (NNPC) àti àwọn olókoòwò mìíràn ti jùmọ̀ sí ààyè ìmọ̀ geosáyẹ́ǹsì sí ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó, ìyẹn University of Lagos, ìdásílẹ̀ ààyè ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ geosáyẹ́ǹsì ọ̀hún tí wọ́n pè ní Geoscience Center of Excellence sílẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga UNILAG jẹ́ ìgbésẹ̀ tí ó mú ìlọsíwájú bá ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìgbáyégbádùn lórílẹ̀-èdè yìí. Ààyè náà ti ṣe ilé alájà márùn-ún ni wọ́n kọ́ gẹ́gẹ́ bí olú ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ geoscience tí í ṣe ìmọ̀ sáyẹ́ǹsì orílẹ̀ àlàyé tá a wà yìí, ìyẹn Earth Àgbájọwọ́ iléeṣẹ́ Shell Àjọ NNPC Nigerian Content Development and Monitoring Board NCDBNB Exxon Mobil àti Nigerian Archive Exploration Limited lójúmọ̀ fi ṣe iṣẹ́ ṣe. Ọjọ́ 17 oṣù tó kọjá ni àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ẹ̀kọ́ rọ̀bì àti ẹ̀kọ́ péjú pẹ́sẹ̀ síbi ṣíṣí ààyè ìkẹ́kọ̀ọ́ ọ̀hún lẹ́yìn tí wọ́n ṣàpèjúwe ipa pàtàkì tí ó kó lórí ìmọ̀ sáyẹ́ǹsì orílẹ̀ àlàyé tá a wà yìí. Adarí iléeṣẹ́ SNEPCO Ronald Adams wòye pé ààyè ìkẹ́kọ̀ọ́ náà jẹ́ kó rọrùn fáwọn ilé ẹ̀kọ́ gíga láti máa pèsè àwọn akẹ́kọ̀ọ́ jáde tó yanrantí tí ó sì lè figa gbága pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn nílẹ̀ yìí àti lókè òkun. Ikọ́ lára àwọn ọ̀gá àjọ NNPC Ọláǹrẹ̀wájú Ìgọ́dàn sọ pé àkànṣe iṣẹ́ náà ṣàfihàn ohun ribiribi tó máa ń ṣẹlẹ̀ táwọn tọ́rọ̀ kan bá fìmọ̀ ṣọ̀kan lórí ìdàgbàsókè orílẹ̀-èdè. Bákan náà ni akọ̀wé iléeṣẹ́ NCDBNB Felix Ogbe sọ pé kíkọ ààyè ọ̀hún nìkan kọ́ ni àṣeyege bí kìí ṣe ìkojú òṣùwọ̀n àwọn akẹ́kọ̀ọ́ tí ó máa gbabẹ̀ kọjá àti ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n máa ṣe láti fi wá ojútùú sáwọn ìpèníjà tó ń kojú ẹ̀ka epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì nílẹ̀ yìí. Adarí ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó Ọ̀jọ̀gbọ́n Fọláṣadé Ògúnṣọlá fi dùnú hàn pé ààyè ọ̀hún mú àdínkù bá lílọ òkè òkun fún àyẹ̀wò ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́. Lọ́dún 2010 ni iléeṣẹ́ SNEPCO àtàwọn tó kù ṣàgbéyẹ̀wò àbá kíkọ́ ààyè náà tí wọ́n lè máa ṣe ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ níbẹ̀ níbọnú pẹ̀lú àlàkalẹ̀ àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé. Wọ́n máa kẹ́kọ̀ọ́ gboyè jáde níbẹ̀ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì. Àádọ́rin ọdún díẹ̀ sẹ́yìn lájọ Shell kọ́kọ́ ṣàwárí epo rọ̀bì nílùú Olóìbìrí tó sì sọ orílẹ̀-èdè yìí kan lára àwọn tó ń pèsè epo rọ̀bì lọ́pọ̀ yanturu. Ṣùgbọ́n àìsí ọ̀pọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ àti ìmọ̀ ẹ̀rọ tí ó pọ̀jù owó ó wà lára tó ń ṣàkóbá fún ẹ̀ka náà, bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ka yìí ló ń pèsè ìdá 80% owó ilẹ̀ òkèèrè fún Nàìjíríà. Kíkọ ààyè náà sí ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó ni wọ́n ní ó dára torí pé ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó ó ti ń léwájú ìmọ̀ geosáyẹ́ǹsì láti ọdún 1962 tí wọ́n ti ṣe ìdásílẹ̀. Lónìí àwọn akẹ́kọ̀ọ́ tó tó 70,000 ló ń kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó kó lè ran àwọn akọ́ṣẹ́mọṣẹ́ orílẹ̀-èdè lọ́wọ́. Agbaṣẹ́ṣe tó jẹ́ ti ilẹ̀ yìí ni wọ́n gbé akọ́ṣẹ́ kíkọ́ ààyè ọ̀hún fún sí àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó, ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awolowo ilé ìfẹ́, ilé ẹ̀kọ́ gíga ìlú Ìlọrin àti Yaba College of Technology sì gba ibẹ̀ kọjá láti kẹ́kọ̀ọ́, eléyìí tá a mọ̀ sí internship, kí wọ́n lè mọ bó ṣe ń lọ lágbàáyé. Gbọ̀ngàn ńlá fún ìkẹ́kọ̀ọ́ méjì ló wà láyé ọ̀hún pẹ̀lú àwọn ojúlówó irinṣẹ́. Bákan náà ni yàrá ìṣàmbáyé ìmọ̀ geosáyẹ́ǹsì ààyè ìkàwé fún àwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ ayé iṣẹ́ ṣíṣe papọ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ ló wà ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Ìrètí wà pé ayé ìmọ̀jú sáyẹ̀nsì ọ̀hún ó dáńtọ́ tí ó sì dáyàtọ̀ nílẹ̀ Adúláwọ̀ táwọn akẹ́kọ̀ọ́ máa gba onírúurú ìdánilẹ́kọ̀ọ́. Níbẹ̀ ayé ìmọ̀jú sáyẹ̀nsì jẹ́ kan lára ìdókòwò tí iléeṣẹ́ Shell pẹ̀lú àjọṣepọ̀ NNPC ṣe. Wọ́n ní wọ́n tún pèsè ohun tí àwọn akẹ́kọ̀ọ́ nílò ní ilé ẹ̀kọ́ Federal University of Petroleum Resources tó wà ní ìlú Ẹfọ́run ìpínlẹ̀ Delta àti Niger Delta University ìpínlẹ̀ Bayelsa àti ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Àṣeyọrí kíkọ́ ayé ìmọ̀jú sáyẹ̀nsì ṣàfihàn ìdí tó fi yẹ káwọn iléeṣẹ́ ńláńlá àti àjọ máa fi ìmọ̀ ṣọ̀kan fún iṣẹ́ àmúṣe àfojúsùn orílẹ̀-èdè. Àjọṣepọ̀ tó wà láàrin iléeṣẹ́ Shell àti àjọ NNPC làwọn tọ́rọ̀ kàn gbóríyìn fún, torí pé ààyè ìkẹ́kọ̀ọ́ yìí tí wọ́n kọ́ sí University of Lagos jẹ́ ààyè ìkẹ́kọ̀ọ́ tó tóbi jùlọ tẹ́ka aládàáni ṣe ìdókòwò sí ní Nàìjíríà ní sáà tá a wà yìí, tí wọ́n sì gbọ́dọ̀ ṣàmúlò dáadáa kó lè ṣe àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn láǹfààní.

mo bi Olorun ga fun ore ofe ta turi gba ni asara yi lati je alaye okan fun oba to da wa si fun oba to para mo si oba nla olore ofe julo ohun nikan lo pe ye fun ohun ni yin ye ohun ni ogo ye iwe orin wa ko so wi pe elomiran ti ku elomiran wewo elomiran ti winile ti mo to ti tepa emi ko le sa sope emi ko le sa sope ore tolorun se fun mi emi ko le sa sope loto le sugbogun sugbon ko le segun lagbara meta lokan wa ara yobori re emi ko le sa sope emi ko le sa sope ore tolorun se fun mi emi ko le sa sope si oba ye aye olorun to ni gbogbo igba ti akoko si olorun to dara si to karaye mo awon alaye okan ogo ni fun oruko re loki orun mo ki wa kaabo ni asale si ori eto akoko igbala oruko mi ni lady prophet dr funmi aroja owolabi lati CNS Church Mountain of Goodness and Mercy to wa ni 11 Molero Street Molero Bus Stop ni Agege mo fe bi wa ni asale yi pe se o dupe se o dupe se o mori olorun se o mori re ni aye re se o fope fun awon to ti se fun o abi o ko sa nbere sa o ko sa nbere si bibeli so wi pe ninu ohun gbogbo ka ma dupe tabawo ayika wa ati ayida wa ni akoko yi a ri wi pe ori ofe olorun lo da iwa ati emi si aanu olorun lo gbe wa ro a soju awon ti awon agbe ni pa ngbe a soju awon ti awon asa ni pa nsa sugbon olorun fi abo re bo wa sibe sibe tabawo ayika wa ni isin a ri wi pe nkan dara ki ma so mi sugbon sibe sibe olorun je olorun fun iwa ati emi olorun pese fun wa olorun da wa si ona to gba yen to lo laaro to pada wole lale yi awon ko ma ti gba be won ma ti ku o je to je leni yen bo ti e je pe ki se nkan to hun lati je lo je I to ri to je leni yen elomi ti je sugbon ko si laaye mo nisin elomi ti e wa laaye mi nisin ko si laaye o wa lori dubule aisan olorun ti ko je ki ti e ri be ki le wa ni dupe funfun awon nkan to ti se fun enikan lo rojo e awon to ti se fun nko bibeli wi pe nigba ti eniyan sun ota re wa o fun epo si alikama o si ba ti re lo si awon adura to n gba yen na lo di e nigba to fe sun lale si awon adura to n gba laaro ohun lo n se pada wole awon nkan yen ko aanu lori gba o je ko moore o je ko le dupe lowo olorun awon kan wa won ni fun awon le kan mo won si laye mo won ti koja lo awon kan wa account won ni fun o dugun nitori owo po nbe sugbon iwo ko si nkokan la account e sibe sibe o ma sa isan mo ma ro ni fun awon ma reje fun e won ma wa kidney fun won ma wa liver fun ki lo wa ni yin olorun fun iwe ri wa ko so wi pe kori ose o ni ogo fe ni to fe wa to fe jere re wa ti o si so wa di mi mo nu ibi iye ni ohun lo fe wa ka to fe ife re ebe lo da wa si oke ti awon alagbara mi ti won ni ti won gun ti won mi hele hele hele ohun ni wa temi rin ta pada wale ki lo ni yin olorun fun elomi o ti e mo ba se dupe afi ko sa ma wi egbe sa afi ko sa ma wi aroye sa gbogbo program bi ti won tin gba fire prayer oluwa pa oluwa gun oluwa sa pa ma gbagbe pe bibeli so wi pe oluwa o fe ku elese bi pe ko bi ko se ko ronu pe wada o wa di emelo to n lo titi to ri oku enikan titi to so pe nitori pe jaje lo se ku sibe rara o olorun ma fun won ni ori ofe lati ronu pe wada ohun ló fi jẹ́ wípé bíbélì wípé igi gbígbẹ a máa rúwé igi tútù a máa wẹwé nítorí pé ọlọ́run a máa fún ènìyàn ní orí ọ̀fẹ́ àti onípìwàdà kí lo ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún school fees lo ò rí san lórí ọmọ yẹn àwọn kan wọ́n ní owó tí wọ́n lè fi san school fees ṣùgbọ́n àmọ́ wọn ti jáde láyé
house rent yẹ ilé owó ilé ẹ lo n ké gbélé lórí tó tí ì rí san. Àwọn ọkọ̀ dindinlé ni wọ́n kọ́ ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti sin wọ́n sẹ́gbẹ́ ẹ̀ta. Oúnjẹ ló ń sọ wípé tààrọ̀ ò bá tọ̀sán ò bá talẹ́. Àwọn ọkọ̀ wọn ní owó tán máa fi ra oúnjẹ yìí ṣùgbọ́n wọn ò ní ẹnu tán lè fi jẹ́ nítorí pé wọ́n wà ní dùbúlẹ̀ àìsàn. Kí lo ní dúpẹ́ fún? Olúwa dára sí ọ o. Olúwa dára sí ọ o. Nítorí pé o ní ààrò jinlẹ̀ òun lè ṣe lè ronú òun lè ṣe rí i pé nítòótọ́ olúwa dára sí ọ. Olórin kan sọ wípé síbẹ̀ olúwa dára bó ti wù kó rí o. Ìdààmú ayé lè pọ̀ lápọ̀ jù síbẹ̀ olúwa dára. Kò sọ fún apá àníní ìpọ́njú ṣùgbọ́n ohun tó sọ fún wa ni wípé ẹ tújú ká nítorí mo ti ṣẹ́gun ayé. Àwọn ogun tó là kọjá yẹn tó borí àánú mà ló gbé ẹrọ. Kí lò ní dúpẹ́ fún? Àwọn ogun tó ti jà tó ti ṣẹ́ àánú ló rí gbà o. Kí lò ní dúpẹ́ fún? Àwọn tó ti ẹ̀ ń jà ọ́ tí kìí ṣe wọ ló jà á tó jẹ́ pé òun fúnra rẹ̀ ló gba ìjà rẹ̀ jà tó dẹ̀ mú ẹ borí tí wọ́n wá di aṣẹ́gun. Kí lò ní dúpẹ́ fún? Ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan tá à ń fẹ́ nìkan là ń béèrè lọ́wọ́ Ọlọ́run àmọ́ bá a ti ń dúpẹ́ àwọn nǹkan tó ti ṣe. Mo fẹ́ bẹ̀ wá mo fẹ́ rọ̀ wá ẹgbẹ́ ká jẹ́ ọmọ tó moore. Bíbélì wípé ọkàn ìmoore láò mo sanra. Nígbà tá a bá lè dúpẹ́ àwọn nǹkan kéékèèké Olúwa gan pàápàá inú à á dùn orí àáwú ara àyá gágá láti ṣe nǹkan ńlá fún wa. Ó dàbí òbí ni àwa náà tá a jẹ́ òbí àwọn ọmọ wa tá à ń bí. Nígbà tá a bá ṣe nǹkan fún wọn tí wọ́n bá dúpẹ́ inú wa máa ń dùn ó máa ń wù wá láti ṣe nǹkan míì fún wọn. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run o. Nígbà tá a bá yìn tá a bá kì í tá a bá gẹ́ inú ẹ̀ máa ń dùn láti tún ṣe nǹkan míì fún wa. Gbogbo nǹkan ni Ọlọ́run lè ṣe fúnra rẹ̀. Gbogbo nǹkan pátá Ọlọ́run lè ṣe fúnra rẹ̀. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí kò lè ṣe fúnra ẹ̀ òun ni kò yan ara ẹ̀. Ọlọ́run ò lè yan ara ẹ̀. Ìdí pàtàkì tó dẹ̀ fi dá wa wá sínú ayé nìyẹn wípé ká lè wá sin òun ká lè wá yin òun. Má gbé èyìn sẹ́gbẹ̀ẹ́ má gbé èyìn sẹ́gbẹ̀ẹ́. Bíbélì sọ wípé ká máa ṣe ohun gbogbo láì kùn. O kàn ń kùn ni láti January o kùn débi tó dé yìí ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àánú Olúwa sọ̀rọ̀ fún ọ. Kò jẹ́ kí ẹ̀mí ẹ kó yọ sọnù. Má kùn mọ́ yé wíre gbè mọ́ yé sọ àsọtọ́ ọ̀rọ̀ mọ́. Ẹlòmíì àti ẹ̀tún máa gbàdúrà á máa sọ fún Ọlọ́run pé Olúwa tó o bá ṣe nǹkan báyìí fún mi ò ní sìn ẹ́ mọ́. Bóyá ló mọ iye àwa billions of people tá a wà lórílẹ̀ ayé. Bóyá ló mọ iye ibi tí wọ́n ti ń ké pe Ọlọ́run ní ìṣẹ́jú ìṣẹ́jú. Bóyá ló mọ iye àwọn ènìyàn iye orí òkè iye orí etíkun iye aginjù iye ilé ìjọsìn tí wọ́n ti ń ké pe Ọlọ́run nígbà gbogbo tí wọ́n sin ní tí wọ́n ń gbàdúrà nígbà gbogbo tí wọ́n yìn tí wọ́n sìn. Ìwé ẹyọ kan ṣoṣo wá lò ní sin Ọlọ́run mọ́. Kò máa jẹ́ aráǹkì Ọlọ́run. Kò dá Ọlọ́run kó kò dí ikù láti má jẹ Ọlọ́run. Ẹ jẹ́ ká ní ẹ̀mí ìrònúpìwàdà. Ẹ jẹ́ ká mọ bá a ṣe yan Ọlọ́run. Wo lórí ìṣòro yẹn pàápàá lọ kọ́ bá a ti yan Ọlọ́run. O ti gbàdúrà gbàdúrà lórí ẹ̀ kò lọ yí padà sí ìyìn. Nítorí pé àwọn nǹkan tí àdúrà ò bá lè ṣe ìyìn á máa ṣe. Bíbélì yẹ kó yẹra wípé Paul òun sí làwọn wà nínú túbú wọ́n yan Ọlọ́run. Wọn ò gbàdúrà o. Bíbélì ò sọ wípé wọ́n gbàdúrà. Ó ní wọ́n yan Ọlọ́run àwọn wọ́n sì já. Òpó túbú ó mì tìtì. Ẹ̀rú bá ẹni tí wọ́n fi ṣọ́wọ́n gan pàápàá ó fẹ́ dúnbu ara rẹ̀ wọ́n ní rárá o ọ̀gbẹ́ni má ṣe bẹ́ẹ̀ àṣà lọ àwà ń bí. Ó tún padà ti ara wọn mọ Ọlọ́run. Ó padà ti ara wọn gba Ọlọ́run gbọ́. Nígbà tí wọn náà bá ń yin Ọlọ́run tí Ọlọ́run wá yin ara ẹ̀ nu ayé ẹ̀ àwọn tí wọn ò dá Ọlọ́run mọ̀ tẹ́lẹ̀ rí wọ́n á ti ara ẹ̀ dá Ọlọ́run mọ̀. Àwọn tí wọn ò gba Ọlọ́run gbọ́ wọ́n á tara ẹ̀ gba Ọlọ́run gbọ́. Mo gbàdúrà fún ẹ ní àṣálẹ̀ yìí. Bó o ṣe ń lọ láti yin Ọlọ́run kó o tó sùn bó jẹ́ ìṣẹ́jú mẹ́wàá bó jẹ́ ogún ìṣẹ́jú bó jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú gbìyànjú àti má bèrè nǹkankan ìwọ kò ṣáà yin Ọlọ́run. Jẹ́ kí ọkàn ẹ kó yin Ọlọ́run. Jẹ́ kí omi ara ẹ egungun ara iṣan ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ ohun gbogbo tí Ọlọ́run dá mọ́ ọ jẹ́ kó yin Ọlọ́run. Ìwọ kan tiẹ̀ gbìyànjú ẹ̀yin ní ìgbàgbọ́ ní àṣálẹ̀ yìí. Má bèrè ohunkóhun kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó kò jó irú ijó tó ò tíì jórí. Kọrú orin ọpẹ́ tó tíì kọrí. Orin kẹ́nikẹ́ni ò tiẹ̀ kọ́ rárá ìwọ fúnra rẹ̀ compose orin alálẹ̀ kó fi yin Ọlọ́run kì í bó tíì ṣe kìrí.
ohun to da mi loju ni wipe o ma pada share testimony e pelu mi nitori pe eri lo ma tele ohun to ma se lale yi mo gbadura fun loruko Jesu okan ti yin Olorun okan ti mo riri Olorun okan ti mo ri Olorun loruko ti Jesu Oluwa ko fi fun o lati asale yi lo okan to le dupe awon nkan kekeke ta fi ri nkan nla gba lowo Olorun loruko Jesu Olorun ko fi fun e ni asale yi elomi to ba de lun le ijosin to ba fe dupe ani e mo se mo pe mi bo mi o ti se tan I to mu wa yen na Olorun fe ko se dara dara se tokan tokan se ma sese lo ma mu bo ma sese lo Olorun o nilo owo ko nilo awon nkan ta fe mu wa yen okan pe wa lo Olorun nilo to ba lori ofe ati mowo lo o dara sugbon bi o ba sowo nbe je ki okan e ko yin je ki omi ara e ko yin je ki ogun to Olorun da mo je ko yin mo gbadura fun e loruko ti Jesu emi ti mo ba ti yan Olorun Olorun ko fi fun o loruko ti Jesu lori isoro yen bo se ma lo ma yin Olorun lori isoro yen tori pe o lo le tan agbara ko ogbon ko imoko Olorun nikan le tan isoro yen bo se ma lo ma yin Olorun lori isoro yen loruko Jesu awon isoro yen ma bia bo se lo ma ma yin Olorun lori isoro yen loruko ti Jesu Oluwa ma ka kuro gbogbo awon to duro bi oke niwaju re bo se fe ko bo de se ma gbe igbese lati ma yin Olorun lati ale yi lo loruko ti Jesu gbogbo oke yen ko di petele lori idojuko e to la koja lowo lowo yala o romo bi yala o loko o laya o nise o nile bo so sinu aye gege bi ko ati riju bo se ma ma yin Olorun lori awon isoro yen ni asale yi loruko Jesu ki osu kefa odun yi ko to pari o ma ni eri la lori won boya o wa ise ni boya o wa iwe ati irinajo ilu oyibo bo se ma ma yin Olorun ni asale yi loruko ti Jesu Olorun ma yo si o boya o ni ile igbega lenu ise abo o fe sile ise o fe si shop o riran lowo bo se ma lo yin Olorun ni asale yi loruko ti Jesu iranlowo Olorun ma dide fun o nibi to ro kan si nibi to ro kan si iranlowo Olorun ma dide fun o anu ma fohun fun o ona re ma la si rere o ohun to ma tu je ko le ma yin Olorun si waju ati si waju si loruko ti Jesu Oluwa yonda re fun o be lori ko yi pada ni oruko Jesu Christi Oluwa wa Amen. Lekan si oruko mi Lady Prophet Dr. Funmi Aroja Awolabi lati si Anes Church Mountain of Goodness and Mercy to wa ni 11 Mulero Street Mulero Bus Stop ni Agege. O le ba wa jo si ni ojo Sunday ni ago mejo ni ojo Thursday ago mesan a ma se Shilo wa ta npe ni Bujoko Anu. O le pe sori ero ibanisoro yi abi ko fi WhatsApp ranse si 08176 22 8360 08176 22 8360 bo ti de si se nse yen loruko ti Jesu ona ma la fun eri e ma daju loruko Jesu bo se sun lale wa sun wa yo wa jinji alafia

0: you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comix, make you dey relieved.
1: Oga chemist, I beg, I need cough medicine. Where fit work sharp sharp?
0: Oh yeah, try Comix cough syrup. Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved. Comix na confirm. Cough? Drink Comix. It dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
2: Gbogbo ẹyin òṣìṣẹ́ ò ṣe wà pa ṣe ń gbọ́ mi ó sì tá wà yìí ó sì gbogbo àwa òṣìṣẹ́ ni a ti ṣiṣẹ́ a ti fara ṣe gbogbo alamọ̀ pé nǹkan tá a nílò ni nǹkan tó máa pe ara wa padà bọ̀ sípò four round bitters wọ́n ní ètò fún wa nínú oṣù gbogbo àwa òṣìṣẹ́ yìí kí ni mo sọ mo ní four round bitters wọ́n ní ètò fún ẹ fo nǹkan tó bá wọn ẹlẹ́nu kó fẹnu ẹ sọ ṣorí tí four round bitters bá ti wà lọ́wọ́ ẹ tó ń ṣi lọ́wọ́ gbogbogbò wàhálà ẹ kó lọ́kàn torí ojoojúmọ́ là ń jí ojoojúmọ́ là ń sáré kiri ojoojúmọ́ la fẹ́ géèyàn nǹkan kan wá wà tó bọ̀ máa múnú wa dùn tó bá tù wá lára tó máa gbé gbogbo wàhálà ẹ sẹ́gbẹ́ kan ètò tí nílò four round bitters nìyẹn o máa gbọ́ra ẹ lẹ́yìn gbogbo wàhálà yìí kò sí nǹkan tó burú jù tó bá dé wá àsìkò báyìí lọ́wọ́ alálẹ́ kó o gbé four round bitters lọ ra wá four round bitters lọ ó mọ tí four round bitters mi da jù yàtọ̀ sí pé fẹ́lẹ́ lẹ́nu kò ní táíláyà kì í ṣe àwọn tó ń pòpò pẹ̀lá jídí tó bá ní ọtí gan tí ò ní stress stress free alcohol drink four round bitters mo máa ń lọ bá wọ̀nyẹn pé ó lọ fọkùnrin lọ fóbìnrin four round bitters ò lè fomi díẹ̀ sí ó máa ṣiṣẹ́ ó máa fọ gbogbo sísẹ̀mù ẹnu ó lè máa gbé ẹ débẹ̀ ó lè pọ́nbọ̀ mọ́ lugọ̀t ó lè pọ́nbọ̀ mọ́ lẹ́yìn ìdòdò four round bitters yẹn ró wá o pẹ̀lú four round bitters ó máa dá okun àti agbára padà sí ẹ lágọ̀ọ́ ara ìgbádùn nǹkan ó máa gbádùn ara four round bitters ó nílò ẹ lásìkò tá a wà yìí ìṣọkùnrin ni ìṣọbìnrin ni àjọ nílò four round bitters lásìkò tá a wà yìí wo mi ò lè wá kú ò gbọdọ tọjú ara o n tẹ ẹ bá jẹlẹ ẹ máa gbé fò wọn náà tiẹ wo nídìídì ìpọjù ọlá ìpọjù four round bitters ló lè le gbogbo ẹ dànù wo lẹyìn iṣẹ tàbí lópin ọsẹ tó o bá ṣàtìmọ pé àsìkò tó wà yìí àsìkò tó lè jókòó kó fẹyìntì ni tàbí ó fẹ lọ sùn ọrẹ mi wá four round bitters lọ ìrírí tó máa fún ẹ ó wà pagán pápá jùlọ inú oṣù yìí yẹn mọ ṣàjọyọ pẹlú ara rẹ pẹlú four round bitters four round bitters business money challenge ìyẹn la tún gbé débà yìí o business money challenge yẹn túmọ̀ sí pé torí àǹfààní wà fún ẹ láti gba nǹkan kan lásìkò yìí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó ń bá òun ṣe máa tẹ̀lé ní tó máa ṣẹlẹ̀ pé gbogbo ìgbà tó o bá ti ní àǹfààní láti bá four round bitters pàdé lọ sórí social media handle four round bitters one kan ọlọ́pọ̀lọ́ gbé kalẹ̀ be creative one kan tó jẹ́ pé láti inú ẹ̀ ló ti wá dẹ̀rí dájú pé wọ́n rí aggressiveness yẹn pé ẹni yìí ó pín ìgbọ́n tó ń fi lọ́pọ̀ ẹ̀ jáde kí ni mo sọ ìwọ ṣáà rí dájú pé o fi ọpọlọ ṣe o jáfáfá pẹ̀lú four round bitters ẹbí bẹ́lẹ̀ fún ẹ o fífi four round bitters a fi ọpọlọ àti òye àti ibú ọ̀rọ̀ fún ni fún gbogbo àwọn òṣìṣẹ́ nítorí pé èèyàn ńlá ni wọn ajáwé olúborí ni wọn bẹ́ẹ̀ ni gbogbo ìgbà la máa tọ́ sára la máa bẹ́rẹ̀ fún gbogbo òṣìṣẹ́ láti ilé iṣẹ́ tó po four round bitters pọ̀ má gbàgbé ẹ̀bùn bẹ́rẹ́pẹ́tẹ́ fún gbogbo òṣìṣẹ́ tó bá bá a dọ̀rẹ́ tó bá jáfáfá tó sọjí ara ẹ̀ pẹ̀lú four round bitters tó lọ bá a dọ̀rẹ́ báyìí tẹ́léwá lórí social media handles wa at four round bitters kí ni pé at four round bitters tó bá ti tẹ four ẹ̀rin tẹ round bitters sí four roundsbitters at four rounds bitter fi ẹsẹ̀ yìí rounds yẹn o social media handle wa ló já sí yẹn wà máa rí àwọn oríṣiríṣi ìpèníjà challenge oríṣiríṣi tó máa gbé ẹgbẹ́ bẹ́ẹ̀ láàrin sọ ó lè jẹ́ ìwọ gangan ní àlú yẹn ló dé bá pẹ̀lú four round bitters torí pé kí ni o ti ṣiṣẹ́ ó yẹ kó o jèrè iṣẹ́ ọwọ́ ẹ má gbàgbé lálẹ́ tòní rí dájú pé kó o tó sùn o gbé four round bitters lọ́ra kó o dẹ̀ sọ fẹ́ lómi kò sí fún ẹnikẹ́ni tí ọjọ́ orí rẹ̀ bá ti pé ọdún méjìdínlógún 18 years sókè pàápàá jùlọ aláboyún tó bá máa mu four round bitters kó fi ọpọlọ àti ẹ̀láká yìí wọ́n pọ̀ mọ́ nǹkan díẹ̀ kó lè di agbára ẹ̀ kù fi ọpọlọ mu four round bitters má mọ àfọwọ́ para four round bitters òun ni gbogbo ayé sọ four round bitters òun ló tọ́ka sí ọkọ ìyàwó gidi four round bitters òun ló tọ́ka sí òṣìṣẹ́ tó fi ọpọlọ ṣiṣẹ́ pé lẹ́yìn iṣẹ́ òòjọ́ ó yẹ kí gbé nǹkan kan lọ́ra four round bitters Davido bá gbẹ lórí àjọ.
3: Nigeria has gone digital. Don't get left behind. Join millions already enjoying the benefits of digital television with free TV. You get over 100 crystal clear channels for movies, sports, and news, all with zero monthly subscription. Just use any free-to-air decoder. Point your dish to Nige Concert or stream live on the free TV NG mobile app. This message is from the National Broadcasting Commission. Don't wait for your signal to go off. Switch to digital TV today.
4: Band FM 92.9. Fa

lásìkò yí ẹ̀yin èèyàn mi orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories ọ̀rọ̀ Yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ bá dẹ̀ ṣe rìn là ń kó ni ìyẹn túmọ̀ sí pé you are what you wear pàápàá jùlọ àwọn obìnrin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain leg chain bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀ please don't try to look like anyone but create your own fashion style àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church àsàlà tù pàtì àwọn wà ń bẹ́ẹ̀ ẹ lè lo wọn lọ sọfíìs ẹ lè lo wọn lọ sọjà ẹ lè lo wọn lọ sí àwọn shops yín àwọn store ẹ lè lo wọn kẹ look good kẹ máa dazzle ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí whatsapp bákan náà lórí nọ́mbà 08023496546 and àwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wẹ̀ ò dẹ̀ tún gara ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Ambi Jewelries and Accessories ẹ máa rà lówó péréte a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí whatsapp bákan náà lórí nọ́mbà 08023496546 ẹ ṣe gan.

0: kalẹ esi kabo lenu ise ti oni ni gbogbo bi ti e ti n gbọ mi se alaafia le dele en tesi wa ni oju ona mo gbadura wi pe alaafia na le ma dele eto yi eto wa eto gbogbo eniyan eto joko ako ni olumati wa si ori afefe bond fm 92.9 ni ti asale ojo oni ojo isegun to keyin ninu osu karun odun 2025 oro fe na lo sun ade bi ti ade pelu gbogbo ojo to ti ro ti le ti famu pelu gbogbo omi to ti koja ninu afara lati bi odun kan seyin oro ofe na lo mu atesi waju le kan si e kaabo ojo mejo mejo ni angori ikani bond fm 92.9 lati ago mesan si ago mesan abo ni asale igbogbo ojo isegun from 9 PM to 9:30 PM every Tuesday bi mo ti ma so wi pe ore ofe ni mo ri gba bi atokun eto yi oruko mi na ko ti yi pada David Oladapo Arole Akoni e je ka gbadura Olorun to ni gbogbo aye ati orun eleda ati aseda olumu ila wa duro ogori foruko mi mo yin fun ore ofe ti e fi mu wa debi ti ade loni ti a si je ni ti a je ogori foruko mi mo yin bi a ti n tesiwaju ni ori eto emi ma idarapo mo wa e gba gbogbo akoso ki a le jere lopolopo ninu ijosin toni ni oruko Jesu Kristi oluwa wa ami ero ibanisoro wa lori eto ijoko akoni e fe mo ko nipa eto yi e fe je akoni lori eto yi e fe fun ni awon ikede abi awon ipolowo ojaye e fe ka ba yin gbe sori afefe ki awon eyan mo ti e fe se abun to nlo ni ayika yin tabi ninu idile tabi ninu ijo yin e pe ero ibanisoro wa 080 33 18 17 74 080 33 18 17 74 ti e ba ti pe wa si ori ero ibanisoro yi a o le jo so asoye bi e ba si wa ni bikibe ni agbaye ti e fe ma gbo eto yi lati igbade igba tabi awon eto bond fm mi e lo si google play store yi e download radio garden app e wa search fun bond fm 92.9 lagos nigeria e o ma gbo wa ni ketekete mo je ba wa ni agbaye ni ti asale ojo oni ki a to tesiwaju e je ka koja si yara ikede wa
1: ìṣọ̀tẹ́lẹ̀ òtítọ́ a máa fún ni ní ìmọ̀ ìpìlẹ̀ ti ọlọ́run tó dájú mọ́lẹ̀ kedere láti ran ènìyàn lọ́wọ́ ní kíkọjá àkókò ìṣòro àti láti lóye ìfẹ́ ọlọ́run nínú àwọn ipò àti àyídáyidà ìgbà yìí. Èrèdí nìyí tó ṣiṣẹ́ pàtàkì fún gbogbo ọmọ ọlọ́run pàápàá jùlọ ajé ìrere olùdásílẹ̀ òní lọ́kùnrin àti lóbìnrin láì fi ti ìjọkànṣe láti darapọ̀ kópa nínú ìpàdé àpéjọrò ìgbẹ́niró nínú ẹ̀mí fún ti ọdún èyí pẹ̀lú àkòrí bíbélì ìṣọ̀tẹ́lẹ̀ òtítọ́ Monday ọjọ́ kìíní sí Friday ọjọ́ karùn-ún oṣù kẹfà ní níbi tá ó ti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìfi òtítọ́ tí múni túbọ̀ ní àjọṣepọ̀ tó dẹ́mọ́rán pẹ̀lú ọlọ́run tó pe ní rẹ́níṣẹ́ bẹ́ẹ̀ ni ìṣòro tó lágbára máa wáyé ní Friday ọjọ́ karùn-ún fún gbogbo ènìyàn mọ́jú Saturday ọjọ́ kẹfà oṣù kẹfà ní Babalọla Memorial International Miracle Camp ìkejì arákejì níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ tó fi mọ́ àwọn bàbá wa Prophet Ezekiah Olúbóyè Ọládèjì Ajíhìnrere Àgbàjọ Apostle ti Kristi Pastor E.O. Ọdẹjọbí General Superintendent àti Pastor S.O. Ọládélé Ààrẹ Ìjọ CAC Lẹ̀dí Àpòkù Òkun ní ọjọ́ kìíní sí ọjọ́ kẹfà oṣù kẹfà tí a jọ pàdé mú àkókò ìbápàdé pàtàkì náà Jésù ni Olúwa.
2: People of God, First Apostolic Church, Nigeria and Overseas, proudly invite you to the 2026 Evangelist, Prophets, Prophetess, and Planters International Conference.
3: The time is here for a fresh encounter with the living Word of God. Hallelujah!
2: The Bible, Prophetic Cure, Keep Me Live at CAC, Babalola Memorial International Miracle Camp, Ikeja Rakeji, Osho State, Nigeria. Come and experience revelation, impartation, and prophetic direction for the next season of your ministry.
3: Day, Monday, June 1st to Saturday, June 6th, 2026.
2: Ministry, Prophet Ezekiah Oladeji, General Evangelist, CAC, Nigeria and Overseas, Pastor E.O. Dejobi, CAC General Superintendent, Nigeria and Overseas, Pastor S.O. Oladele, President, CAC Nigeria and Overseas, and other anointed men of God, CAC Evangelical Conference 2026, where the Bible comes alive as prophetic truths.
0: Ejeki awa kori, awon olori emi kan to ba wa da si eto gege bi siwa
4: iyin mi re o

0: dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn akọrin wa. Báyìí àwọn tí àjọ máa ṣètò ní àṣálẹ̀ yìí bí akọni lóbìnrin àti lókùnrin wọ́n ti wà nílé agodo pẹ̀lú mi. Ẹni àkọ́kọ́ ni Ajé rere obìnrin Stella Ogunlade Oya Edaseto.
1: Ni orúkọ Jesu Kristi ti agbẹ́yíga Ọlọ́run alaye lórí ètò ìjókòó akọni ti àṣálẹ̀ yìí. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa láti tún lè wá kọ́ ẹ̀kọ́ lẹ́sẹ̀ ẹ̀yìn lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí tí ẹ̀yin Ọlọ́run mọ ọ̀nà tí ẹ fi yanjú gbogbo ìṣòro wọ̀nyí. Tí ẹ̀yin Ọlọ́run mọ ọ̀nà tí ẹ fi tú gbogbo àwọn ènìyàn sílẹ̀ nínú ìdí ọkàn, nínú àìfọkànbalẹ̀. A dúpẹ́ nítorí pé ẹ ti gbàkóso ẹ̀dẹ̀ ti ṣe Jésù Kristi Olúwa wa. Ohun tí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá a sọ ní àṣálẹ̀ náà ni kí a tẹ̀síwájú nípa gbígbé ojúṣe wa. Gbogbo responsibilities wa, gbogbo ohun tó yẹ ká gbé ṣe tààrò ó ṣe, gbogbo ọ̀nà tó yẹ ká tọ̀ tí ò ti ẹ̀ yé wa mọ́, bá a ṣe gbélé Ọlọ́run lọ́wọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run, kíkó gbogbo ojúṣe wa lé Ọlọ́run lọ́wọ́, ó máa ṣe pàtàkì. Ó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà nítorí pé òun ló dá wa. Bíbélì wí pé Olúwa Ọlọ́run sì fi iyẹ̀pẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ènìyàn sì di àlàyé ọkàn, Ọlọ́run sì ní ẹ̀mí ìyè sínú ènìyàn. Ọlọ́run fara ẹ̀ ló mọ́, Ọlọ́run ló mọ mí. Ọlọ́run ló mú yẹ̀pẹ̀ tó fi mọ ènìyàn, tó dẹ̀ ní ẹ̀mí tiẹ̀ tó mi sínú wa. Òun ló mọ gbogbo páàtì ara wa, òun ló mọ ayé wa, òun ló dá wa. Ó dẹ̀ fẹ́ràn rẹ o. Ó láti jọ̀wọ́ gbogbo ìṣòro rẹ kó o kò lè lọ́wọ́, jọ̀wọ́ rẹ̀ lè lọ́wọ́. Òun nìkan ṣoṣo ló lè ṣe. Òun ló ní ọ̀nà. Òun nìkan ṣoṣo yìí náà ló ní ọ̀nà. Òun ló ní òtítọ́ dání. Òun ló ní ìyè dání. Òun ló mọ ibi tí bàtà ti ń ta ọ́ lẹ́sẹ̀. Òun ló mọ ibi tí ìṣòro rẹ wà. Kí ìṣòro rẹ ó tó dé inú ayé rẹ, ó ti mọ ọ̀nà àbáyọ. Kí ìṣòro ó tó dé inú ayé ẹnìkọ̀ọ̀kan, ó ti mọ ọ̀nà ojútùú tí ó gbà láti pé kí ìṣòro yẹ kó má borí rẹ. Kì í ṣe pé kó má borí rẹ nìkan ni, ṣùgbọ́n láti mú ayé rẹ tẹ̀síwájú, láti mú kọ́nà rẹ kó là. Gbogbo ohun tó dojúkọ Ọlọ́run lórúkọ Jésù kó pè kó débá. Gbogbo ohun tó dojúkọ fún ìnira kó pè kó débá. Bá a ti gbọ́ àwọn ìwàásù wọ̀nyí, ẹ jẹ́ ká máa nu lò, ẹ jẹ́ ká máa tún gbọ́. Ìdí pàtàkì tí a gbúdọ̀ fi gbé ìṣòro wa lé Ọlọ́run lọ́wọ́, tí a gbúdọ̀ fi gbà á gbọ́ pé ó tó gbé ìṣòro ayé wa, tí a gbúdọ̀ fi gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí Ọlọ́run, òun náà ni wípé yàtọ̀ sí pé òun ló mọ wá, yàtọ̀ sí pé òun ló mí ìmí ìyè sínú wa. Àwọn tó ṣe pàtàkì nìyẹn, a ní láti mọ àwọn yẹn. Yàtọ̀ sí àwọn yẹn, a ní láti mọ gbangba wípé kò sí ń táwa gan dání láyé yìí tó jẹ́ wípé àwa ló ní. Kí nìdí? Ìdí ni pé tá a bá tiẹ̀ lówó ká ara lẹ̀, nígbà tá a bá ra lẹ̀ tán ká wa fi kọ́lé. Ilé tá a kọ́ yẹn, à ń yálé yẹn gbé náà ni. Owó tó fi kọ́lé yẹn tó fi ralẹ̀ yẹn, ó fi ń sanwó ilé tí wà á gbé títí òpin ayé rẹ̀ fi dé ni. Bẹ́ẹ̀ni sọ fún wa wípé ó ní iyẹ̀pẹ̀ yóò padà sí ilẹ̀ bí ó ti wà rí. Ó ní ẹ̀mí yóò tọ Ọlọ́run lọ. Ilé yẹn ìwọ kan ló ní. Ó wá rówó ni o. Ó wá ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Àfi bí ẹni ń sanwó tazí. Bí tazí pé wa káàkiri. Bóyá Márúwá lo fẹ́ wọ̀ ni or anything. Wà á sanwó ẹ̀. Wà á sanwó Márúwá. Wà á sanwó ọkọ̀. Owó tó fi ra ọkọ̀ tó ń gùn káàkiri. Ọlọ́run kàn fi bù ọ́ láṣìírí wípé kó lè máa lò. Bóyá títí ìgbà tí ọkọ̀ ó fi ṣe dáadáa, bóyá ó yọ ọnu ni o tó fẹ́ rà mí. Ọkọ̀ wa sá máa gbé ọkiri títí òpin ayé. Ẹjọ́ tí ìwọ̀nba tó kù tó fẹ́ lò láyé, òun ló ọkọ̀ yẹn wúlò fún ọ. Ṣé wọn lè wà lọkọ̀? Torí kò sí ẹni tó lè kú lẹ́ni. Lórúkọ Jésù ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Kó ti kọ́nú àsìkọ́lẹ̀ pé tí irú ẹni yẹn bá ti kú o, tí wọ́n bá ti fẹ́ gbé òun sí kòtò kan gbé mọ́tò rẹ̀ léhùn lórí sórí ipò sí sílẹ̀. Mo tún gbàdúrà lẹ́ẹ̀kan sí pé a ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Kí la wá wo ayé yìí gan máyà fún? Kí la ń wá owó lọ́nà ipa fún? Kí la ń sáré kiri fún? Bíbélì ń sọ fún wa wípé ó ní ká sinmi nínú Olúwa, kí a sì fi sùúrù dúró dé. Ó wà nínú ìwé orin Dáfídì orí 37 ẹsẹ̀ ìkeje. Ó ní ìwọ sinmi nínú Olúwa, kí o sì fi sùúrù dúró dé. A láti gbẹ́kẹ̀lé. Tá a bá wo nǹkan tí Tìmọ́tíù kínní tó sọ fún wa orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà, ó ní ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Bíbélì ń jẹ́ kó yẹ wá pé ní 1 Timothy 6 yẹn náà ni ó ní nínú ayé tá a wà yìí, kò sí ní tá a mú wá sáyé, kò sí ní tá a mú lọ. Kí la wá fẹ́ para wa sí? Kí la ń pa àyàn láti lówó sí? Ní tó jẹ́ pé wà á lọ jẹ́jọ́ lórí ní tó ṣe. Ẹni tó pátá lọ dúró sí ọ̀run dìẹ́. Dábẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ against ẹ pé wọ́n ló ṣe nǹkan báyìí. Kí la wá fẹ́ lọ sọ̀rọ̀ àpáàdì sí? Kí la wá ń sọ ọkàn wa fún èṣù fún? Ṣé nítorí ayé tó kéré púpọ̀? Bó o níyàwó àbó lọ́kọ ni? Ẹ jíjọ ní ayé ẹ alábàásọ̀rọ̀ pọ̀ ní títí ikú yóò fi yà yín, àbí títí tí ìyàwó á sọ pé bóyá òun ò tiẹ̀ fẹ́ ṣe máa bọ́kọ ni? Irú ẹ̀ ń bo ṣé wáyé dáadáa? Ọlọ́run ní ètò àti èròǹgbà nínú ayé rẹ. Ẹni bímọ, Ọlọ́run máa mọ ìṣíjú ọmọ wípé kó rẹ́ni kó máa pè ẹ́ ní bàbá àbí rẹ́ni kó máa pè ẹ́ ní mọ̀mọ́. titi opin aye o fi de na ni tori bibeli wi pe on gbogbo o ni igba ti akoko wa fun kila fa para wa fun kila yin bo pa yan si kila n gbe eyan ta n gba ransom si ejo nitori aye ti o lo titi ko si to le da ni laye iko ko ni wo lo ni iwo ko lo ni ile to jajada ko to rowo se nigba ti opin ba de tolorun ba le ito se to ile ohun eni to mo lo ma ma gbe be awon baba nla wa nko gbogbo awon to ti loruko loruko nko awon ile to ko sile se won gbe lo o ye ka ma ronu o ye ka ni arojile olorun ko fe ka yera kuro ninu awon iwa buburu won yi ipaniyan ni ifipa owo ni owo to ni o ni ko lo awon to n fi owo impress won ni wa nbe nigba to ba ma gba idajo ti e o wa se yi pada si olorun o wa se gba gege bi oluwa ti olugbala re o lo le mu isoro aye re kuro inira to de ba won to fi n sa kakiri to fi n pa ayan to fi n wowo won yi o se gbe le olorun lowo o n pe o o ni omo fi okan re fun mi olorun fe fa awon nkan kan yo mu awon oro won yi ni gbekele olorun o ni je bi awon oro to n gbo won yi gbekele olorun nitori pe aye o ki se tiwa ko si n ta da ni laye onile repete ijo kan lo fi ile o ko le repete ijo kan lo fi ile egbona kila wa nti tori esare bibeli je ko ye wa wipe oni to ba ni onje ati aso oni ko je te olorun ti a ba ni onje ati aso oni ka je ko te wa olorun o na lo se so wipe ka tete ko wa ijoba olorun na ati ododo re oni eleyi to ku owo fi kun fun wa kila to wa kila nle kiri iwo ba to wa re ba ka bi ise tolorun ti si waju re pe ise to ma se je re in to ma se re bere si ni se o lo so pe ko owo bukun ise owo re o pe ti olorun ti so o se gbakele o se gba oro re gbo o se duroku ko je ko subu ko se owo re yi o wa se fi gbogbo ipa wa gbogbo nkan aye ti ki se ti anybody aye ti ki se ti e ki se temi eni se o le dariji tokan tokan wa ma rerin wa ma finu ba yan ja se gbagbo na lagba re igberaga nko ijoro erin loju nko emi ni mo to bayi tawon tanada e je ka yi pada le yan mo lorun e je ka gba jesus christ gege de oluwa ti olugbala wa e je ka tele awon nkan ti olorun so fun wa ninu iwe mimo e je ka ka bibeli wa o ni kan soso na ni iwe ogun ti olorun fi sile fun wa gbogbo igbese ta gbe ta fi ni lari ta fi lo wa ni bibeli sugba to ba fi aye re fun olorun ta lo wa fe fi gbogbo alamo pe orun apaadi wa ijoba olorun wa loruko jesus ijoba olorun ni olorun o dari wa si ka yi pada ninu iwa wa ati ise wa olorun ko da oru apaadi nitori omo olorun nitori awon to ba gba o wa ku lori igi agbelebu nitori tiri ati temi ka le wo ijoba olorun
0: ijoko akoni le gbo ni bond fm 92.9 ohun ajire re obirin stella ogunlade ona ni egbo tan ki a to tesiwaju e je ka de yara ikede wa
2: People of God, Christ Apostolic Church, Nigeria and overseas, proudly invite you to the 2026 Evangelist, Prophets, Prophetess, and Planters International Conference.
3: The time is here for a fresh encounter with the living Word of God. Hallelujah!
2: The Bible, Prophetic Truth, Happening Live at CAC, Babalola Memorial International Miracle Camp, Ikejarakeji, Osho State, Nigeria. Come and experience revelation, impartation, and prophetic direction for the next season of your ministry.
3: Day, Monday, June 1st to Saturday, June 6th, 2026.
2: Ministry, Prophet Ezekiah Oladeji, General Evangelist, CAC, Nigeria and Overseas, Pastor E.O. Dejobe, CAC General Superintendent, Nigeria and Overseas, Pastor S.O. Oladele, President, CAC Nigeria and Overseas, and other anointed men of God, CAC Evangelical Conference 2026, where the Bible comes alive as prophetic truths.
4: Ìṣẹ̀tẹ́lẹ̀ òtítọ́ a máa fún ilé ìmọ̀ ìpìlẹ̀ ti Ọlọ́run tó dájú mọ́lẹ̀ kedere láti ran ènìyàn lọ́wọ́ ní kíkọjá àkókò ìṣòro àti láti lóye ìfẹ́ Ọlọ́run nínú àwọn ipò àti àyídáyidà ìgbà yìí. Èrèdí nìyí tó ṣe pàtàkì fún gbogbo ọmọ Ọlọ́run pàápàá jùlọ ajé ìmere olùdásílẹ̀ òní lọ́kùnrin àti lóbìnrin láì fi ti ìjọkànṣe láti darapọ̀ kópa nínú ìpàdé àpéjọrò ìgbéríró nínú ẹ̀mí fún ti ọdún èyí pẹ̀lú àkòrí bíbélì ìsọtẹ́lẹ̀ òtítọ́ Mọ́ndé ọjọ́ kìíní sí Fúráìdè ọjọ́ karùn-ún oṣù kẹfà ni níbi ta ó ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìfihàn òtítọ́ tí múni túbọ̀ ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run tó pe ni ránṣẹ́ bẹ́ẹ̀ ni ìṣó ohun tó lágbára máa wáyé ní Fúráìdè ọjọ́ karùn-ún fún gbogbo ènìyàn mọ́jú Sátọ̀dé ọjọ́ kẹfà
5: oṣù kẹfà ní Babalọla Memorial International Miracle Camp ìkẹjara kẹjì níbi tọ́lọ́run àti lu ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ tó fi mọ́ àwọn bàbá wa Prophet Ezekiah Olúkóyè Ọládèjì Ajíhìnrere Àgbàjọ Apostolic Christi Pastor E O Ọdẹjọbí General Superintendent àti Pastor S O Ọládélé Ààrẹ ìjọ CAC ilẹ̀ jẹ́ àpòkù òkun ní ọjọ́ kẹ́ni sí ọjọ́ kẹfà oṣù kẹfà tí a jọ pàdé nínú àkókò ìbápàdé pàtàkì náà Jésù ni Olúwa.
0: Ẹ jẹ́ kí àwọn olórin kí àwọn náà tó bá wa sọ kọ̀ǹgọ́sílù lórí ètò ti àṣálẹ́ yìí.

0: ètòjò kwakọ nlẹ ṣe ń gbọ o báyé ọlọrun ti ṣètò àwọn bàbá wa olùṣọ àgùtàn abel ọláìtàn babarinde láti tó fi ọrọ ọlọrun bọ wa ní àṣálẹ yìí bàbá babarinde ẹdá ṣètò
1: ní orúkọ jésù ọlọrun ayé ayé pọpẹ kí o gba ìlera ògùn ní orúkọ rẹ kristi mo gbàdúrà pé lónìí kó tún túbọ lọ wá agbára ní orúkọ jésù àbá sọ ara rẹ di mímọ sọ iṣẹ agbára rẹ di mímọ gbogbo òkú jẹ tirẹ ní orúkọ jésù kristi Oluwawa ami ni ọsẹ bi melo kasa yin o ti so nipa the stronghold of causes ibi giga ego as you go ẹsẹ bi beli Galatians chapter 3 from verse 13 to 14 Galatians chapter 3 13 to 14 Kristi ti ra wa pada kuro lọwọ ebu ofin ẹni ti a ti se ebu fun wa nitori ti a ti kọ pe ifibule olukuluku ẹni ti a ti kọ sori igi verse 14 ki ibukun Abraham ki o le wa sori awọn ipe nipa Kristi Jesu ki awa ki o le gba imiri ẹmi nipa igbagbọ o ti so nipa pe nígbà pa tí a bá ti di ẹni ìràpadà ẹjẹ ìràpadà ló ní agbára láti rà wá padà kúrò nínú àwọn ogun àti ègún tí ń tọ ìran yẹn ni pé a pattern that had been repeating itself in that family consistently yẹn ni pé pattern burúkú tó ti ń fara hàn nínú ìdílé pattern tó ń tọ ìran tẹ́ máa rí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí náà ni àbúrò rí bí bàbá ṣe rí ni ọmọ rẹ rí bí ìyá ṣe rí náà ni ọmọ rí so yẹn ni pé mo sọ pé ètò ń sọ pé tó ń sọ wá di ìkan ògbé kan aṣọgbadi mo ní láò pátán burúkú yìí ṣàpè ní ègún agbára ìràpadà ó wà nínú ẹ̀jẹ̀ jésù láti mú ègún yìí kúrò náà má dúró lórí pé ẹ bí wọ́n ṣe ń ṣẹlẹ̀ ní ìran wa mọ̀ nìyẹn bó ṣe máa ń ṣẹlẹ̀ ní bá ìtàmà wa máa ń rèé o ẹni ló lè jẹ́ ẹlẹ́dẹ̀ẹ́jì arákùnrin kan sọ ìtàn kan fún mi ó ní ọkùnrin kan ó di mánéjà ní báńkì kan ó bẹ mánéjà olókú ó ní another one ó dẹ̀ tún di mánéjà ní another bank ó lè náà ti kú ó ní bàbá àtò náà bó ti tún di pé onípòsíṣẹ́ báyìí the same thing gbọ́dọ̀ ṣe kú ẹ ti rí pé ègún kan ti wà tó máa ń ké wọn kúrú ní oríta àṣeyọrí ègún kan wà tó máa ń ké wọn kúrú mo sọ fún wa mo mọ ìdílé kan nínú ìdílé kan tó jẹ́ pé great grandma ó wà nínú ilé yẹn ó kọkọ wá sínú ilé yẹn ọmọ ẹ obìnrin náà tó kọkọ wá sínú ilé yẹn ọmọ ẹ náà tó kọkọ wá sínú ilé yẹn ok mo tẹ̀ ní ó ti di ìran kẹrin ìran bíi kẹrin nísìnyí ti wà nínú the same building ilé tí mo mọ̀ ní mo sọ yóò gbogbo àwọn ọmọ ti wà ọdẹkùnrin àti ọdún the same building nínú ilé kan tó kò sí kẹta tó gbé ọkọ láti bí ìran kẹrin ẹ ti mọ̀ pé ìgbó burúkú ló ń ja ìdílé yìí yẹn ni pé kò sí ẹnìkan gbogbo àwọn ọmọ wọn tẹ́ bá ti ní lọ́kọ wọn padà bọ̀ wá sọ́dọ̀ ọmọ ọmọ táwọn náà bá tóbi síbẹ̀ olóòótọ́ padà sí ìbẹ̀rẹ̀ náà mo mọ ìdílé yẹn dáradára so àti rí pé particular pattern yẹn even mo sọ nípa the stronghold of poverty the stronghold of the cause of poverty yẹn ni pé regardless of your effort a kò sí mọ́tò kan gbìyànjú tó kò jẹ́ pé work ègún kan ló wà nídìí ẹ̀ wọ́n pé ó sapá kìí ṣe pé jí òun sùn kìí ṣe pé òun ṣe ń tó ẹ kó ṣe but ó kàn di pé gbogbo ìgbìyànjú rẹ̀ náà síbẹ̀ òṣì yìí ó kọ̀ kò lọ òṣì tó pọ̀ tí ò kúrò bó tù kó sa ipa rẹ bó tù kó gbìyànjú tó ẹlòmíràn ẹ wo àìsàn ẹ kàn ní pé àìsàn àkàgbéwọde àìsàn àgbéwọde ìdún àìsàn má sọ pé bó ṣe ń ṣe ní ìran wa nìyẹn ẹ lọ ṣe mọ ẹgbẹ́ mọ̀ṣẹ́ láṣà ìtìrọ́sìn àwọn family no má sọ orí ilé mọ kò rọrùn torí pé a ti fi ẹ̀jẹ̀ jésù ra ọ padà ó ti di ẹ̀dá sítúlù kristi bẹ́ẹ̀ pé òun àti dọ́kọjá lọ kíyèsí ohun gbogbo dọ̀kun ìgbé ayé tìrẹ́ gbọdọ̀ dọ̀kun ó ń gbogbo nígbà tí mo dẹni ra padà nígbà tí ara mi padà ayé mi yàtọ̀ sí ti gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú ẹbí mi mo rí ìyípadà ayé mi yàtọ̀ ohun gbogbo rere orí mi ló ti ń bẹ̀rẹ̀ nítorí ọ̀fẹ́ ọlọ́run so bíbélì pé ọlọ́run kì í ṣe ojúṣàájú ènìyàn ohun tó bá ṣe fún ẹnìkan ó lè ṣe fẹ́ lòmíràn so wọ́n sọ pé bó ṣe máa ń ṣe ní ìdílé wa nìyẹn tọ́mọ̀ wa máa nìyẹn bó ṣe máa ṣe gbogbo àmàlẹ́ bó ṣe máa ṣe gbogbo àmàlẹ́ no ọ̀sán ni wọ́n pè bàjẹ́ lórí tiẹ̀ nínú ìdílé tiẹ̀ break that yoke bàbá gbogbo àti máa rí mọ̀ nìyẹn we've always been like that jíṣẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ mọ́ kì í ṣe ọ̀rọ̀ tó yẹ fún ẹni tí a ti rà padà á ti ra padà o ní máa tó ṣe máa ń ṣẹlẹ̀ sí ní ìdíwà ọ̀rọ̀ nílẹ̀ bá ṣe máa ti mọ́ nílẹ̀ tàbí kò bọ̀ sí ń tàlẹ̀ ṣe sí ń tàlẹ̀ ṣe sí wà ẹ̀jẹ̀ jésù mẹ́rin pé aṣẹ́gun dágbóni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wa ẹnu rẹ ni wàá fi sọ pé ìgbín gbọdọ̀ bàjẹ́ ẹ̀jẹ̀ ra padà ni ó ra ọ padà kò lọ́wọ́ ìgbín yẹn wọn ló dẹ̀ fẹ́ ru rẹ jẹ́wọ́ tó o lè ṣẹ́gun dágbóni ìgbín pẹ̀lú ẹ̀jẹ̀ ìra padà yẹn àti ọ̀rọ̀ ẹnu rẹ wọ́n sọ pé kò sí tàlẹ̀ ṣe sí ohun tàlẹ̀ ṣe sí wà pé ó ti wà nínú kristi tó ìyàpadà kristi ó ti mú ìṣẹ́gun fún wa ó ti fún wa ní ìṣẹ́gun sẹ́ ìyí tó kàn kú fún ìwọ olùgbé ọ̀mí ni pé enforce it fìdí ẹ̀ múlẹ̀ pàṣẹ rẹ̀ pàṣẹ ìràpadà pàṣẹ àtúnṣe pàṣẹ kí ègbó pàjẹ́ nípasẹ̀ ipò tó wà nínú kristi kì í ṣe nípa agbára rẹ kì í ṣe bó ti mọ̀ ọ́ sí à nípa ìdúró rẹ pẹ̀lú kristi your right standing with christ olùwà adùn ní sinmi sọ pé ègbó yìí gbúdọ̀ já pátápátá gbudo baje o baje egun keyan ma do yeko ibaje egun ka sesese ko ma yo egun ka ka lagun lagun ko ma mere jade egun aisan egun airomo bi family mi won ti romo lo bi ebi jile e ri pe eyi to je obire ko lo mo bi nle oko eyi to je okure na yawo e lo romo bi e ma ri pe issue of barrenness o ba wa fara han ninu ile won egun egun na ni but any kind to ba ti de ni ra pada o ni ase lati so pe mi o fe mo o ni ase lori re lati so pe mi won ni ko wa enforce ise tipis se lori gi agbelebu o enforce ko fo fi die kale he fi die mu le lori dile re pe

0: ìgbó, ìgbó tó fara ní ìran tí mo ti jáde. Pé kí ẹ̀jẹ̀ Jésù dá ọwọ́ ìgbó dúró ní ìdílé mi ní orúkọ Jésù kò gbàdúrà. Ibikíbi tó ti ń bọ́ mi ní àṣálẹ̀ yìí sọ fún pé agbára ti ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Kó dá gbogbo ìgbó tí ń tọ ìran mi dúró gbàdúrà gbàdúrà gbàdúrà ní orúkọ Jésù. Agbára ti ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Dá gbogbo ọwọ́ ìgbó tó ń là kan ìdílé mi dá dúró ní orúkọ Jésù. Dá dúró ní orúkọ Jésù. Gbogbo ọwọ́ ìgbó tó ń là kan ìdílé mi. Ó gbàdúrà ní orúkọ Jésù. Kí agbára ti ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ó yàtọ̀ kó dá ọwọ́ ìgbó yẹn dúró. Gbogbo ọwọ́ ìgbó tó ń là kan ìran tí mo ti jáde tó ń jẹ wá lẹ́nu tó jẹ ká ní ìsinmi. Gbogbo ọwọ́ ìgbó náà máa gbẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmì wa tún gbàdúrà yẹn sọ pé gbogbo ìsàn yẹn ni pé flow gbogbo ìsàn ìgbó tó ń wọ ìdílé tí mo ti jáde. Ó yà mo dàní dúró lónìí ní orúkọ Jésù nípa ẹ̀jẹ̀ ìràpadà. Gbogbo ìsàn ìgbó flow of courses tó ń odò mára tó ń ṣàn wọ ní ìdílé tí mo ti jáde. Gbogbo odò mára tó ń ṣàn wọ ní ìdílé tí mo jáde tó àfẹ́tì mi náà tó tún ṣàlọ́bẹ̀ mi náà. Odò mára yìí máa gbẹ yà gbàdúrà ní orúkọ Jésù. Ibikíbi tó yà tó tún gbọ́ mi gbàdúrà ní orúkọ Jésù. Ìsàn odò mára tó ṣàn ká ayé mi máa gbẹ ní orúkọ Jésù. Odò mára ìsàn rẹ̀ flow of the river of Mara of the water of Mara into my life cease dry tonight in the name of Jesus. Ìṣàn náà kò máa gbẹ ní orúkọ Jésù. Máa pariwo fún orúkọ Jésù. Ìṣàn omi kíkorò tó ń ṣàn wọnú ayé mi. Gbogbo àdádúró ẹ̀mọ́dádúró ní orúkọ Jésù Kristi Olúwa wa. Pàápàá orúkọ Jésù finally Ọlọ́run ṣe ohun tuntun láyé mi. Fún mi ní ìrírí tuntun gbogbo ìrírí kíkorò Olúwa palẹ̀ rẹ̀ mọ́. Ẹ̀jẹ̀ ìra padà palẹ̀ gbogbo ìrírí kíkorò mọ́kọ́ láyé mi. Orúkọ Jésù kò gbàdúrà. Ẹ̀jẹ̀ ìra padà palẹ̀ gbogbo ìrírí kíkorò palẹ̀ rẹ̀ mọ́. Fún mi ní ìrírí tó dùn. Ẹ̀jẹ̀ ìra padà. Ẹ̀jẹ̀ tí Jésù Kristi ta sílẹ̀ ní Kálvárì palẹ̀ gbogbo ìrírí kíkorò mọ́kọ́ láyé mi. Ó fún mi ní ìrírí tó dùn. Ògo ni fún orúkọ rẹ̀ Kristi ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmì mo gbàdúrà fún ọ bí o ti gbọ́ ọ̀rọ̀ yìí pé o ti gbàdúrà lásàlẹ̀ yìí pé kí o ní orúkọ Jésù gbogbo ìsàn odò kíkorò ìsàn omi kíkorò tó ṣàn wọ ayé rẹ̀ mo dàdúrà lásàlẹ̀ ní orúkọ Jésù. Bíbélì pé bẹ́nikẹ́ni bá wà ní Kristi ń bẹ̀rẹ̀ àti tó ń kó tó àtẹ́kọ̀dá lọ kí èso gbódò ọ̀tún èmi pàṣẹ ìṣẹ́dọ̀ tó sún ayé rẹ̀ lórúkọ Jésù gbódò ayé rẹ̀ kó di ọ̀tún ní orúkọ Jésù. Mo gbàdúrà èrí tuntun èrí tó dùn bóyá ẹ̀mọ́ kó fún ọ ní orúkọ Jésù. Orí ìyanu Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmì ìránṣẹ́ Ọlọ́run tó ń wá sílẹ̀ ni Pastor Babalẹ̀ Ọláìtàn ibẹ̀ láti ìjọ Souls Reconciliatory Missionary Assembly 24B Ifeanyi Street off Community Road Ijebu Lagos. God bless you. Lẹ́ẹ̀kan sí my phone number 08060120256. God bless you all in Jesus' name. Amen.
1: Ètò ìjọba kan lẹ́sìn ń gbọ́ ní Bond FM 92.9. Ọkùnkùn wo ni kí a jẹran pẹ́lẹ́ nu? Òòfà ọ̀nà ọ̀fun ni ò jẹ́. Ṣé ló dàbẹ̀ ni pé kí a má dani dúró lórí ètò ti ọjọ́ òní? Ṣùgbọ́n àkókò ọjọ́ mùsùlùkù a gbúdọ̀ lọ sùn ní ti àṣálẹ̀ yìí ni. Bò mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a ti jọ ṣètò. Àwọn akọni wa lókunrin lóbìnrin olóòtú ètò yìí amójú ẹ̀rọ mi bímọ aláṣẹ àti adarí Bond FM 92.9 gbogbo yìí ni mo mọ rírì ìpàtí ẹ̀ ń kó. Bákan náà ni àwọn ìjókòó akọni Vanguard ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ mo mọ̀ ọ́ lóore o yóò dára fún yín bí ẹ ti ń tì wá lẹ́yìn tí ẹ̀jẹ̀ kójú ti wá ojú òní ti ẹ̀yìn náà. Ní gbogbo bí tí ẹ bá ti ń gbọ́ wa Bond FM ni a ti máa ń fọ̀hùn ní ọjọ́ mẹ́jọ láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní àṣálẹ̀ ọjọ́ ìṣẹ́gun 9 PM to 9:30 PM every Tuesday 0833-18-1774 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí ètò yìí. Ní kété tí a bá ti parí ẹni orí ọ̀fẹ́ láti pè kí a lè jọ sọ àsọyé. Bí Jésù kò bá ti dé èmi David Ọládàpọ̀ Àrólẹ̀ Akọni àtàwọn tí a ti jọ wà nílé agolo lálẹ́ yìí la máa dágbére wípé ọjọ́ mẹ́jọ ni ó dà lórí ètò yín ètò wa ìjòkó.

0: 7070. La gbara Olorun oba mi Edumare eyi kunrin oni saya fe eyi birin na kuni si oko fe o nibo mo nlo lale tuni ibi ti mo nlo lale tuni re arabirin yi pelu oko e won mo bi an ti jo nse ninu ile won mo bi an ti jo manage were were were won boro ara won bo arakunrin ti mo wi yi ise e battery lo nse o si tun mo ko wa ta ba soro nipa driver gidi qualified driver arakunrin mo ko wa o arakunrin gbeyanju won lo ma meta awon meta ta rele owe eyi ko yi senji wole die die die gbara ti eyawo mu ore ore yi mara gbogbo oro ko ama so bi se oko ti nlo ama so bi rin ajo won ti ri ko si nkan kan ti fi pamọ fun o mo se o ta le pari itan lale yi arabirin yi atun atoko re bi mo ti so fun yin won o ni nkan kan ti won fi pamọ fun ra won won ba ntoko ba mu wale asiri won si nbo won ri je won ri mu e mo gbagbe o pe nigba ti ore iwonu aye to wole si iyawo lara wahala bere o wahala de ko si nti iyawo yi ki so fore re awon mejeje a ma soro ara won ase ore to nsoro fun ase inu re odun si ase ore nwo bi o ti gba oko mo lowo kabiyesi mu mo nika o ti mu oba nika ni yo mo gborun asebi okoroko bere aisan owo osimo gbogbo nkan daru bo ti nwa oko be ni se battery saja eni nwa ko fun iyen gboko lowo e opada shop we o se battery charger re nbe o sise re ni were were eyin ko yi iwon ba to ba mu ri mu lole ina ni mu lo bi nkan ti nbaje be lore odake iyawo nso fore ore ni si ngbegbise ore ni nja owo won wale ore ni nfa go won le die die die ama lojo kan ore yi o ma lo yaso oni ore mi o fe fun mi laso ore kan ode kan be ti mo fe lo o mo se o ha ka bisi olodum eyan be o eyan wa ore ka solo ojo kini ojo keji ojo keta ore oda so pada o ngba ti o de jo kesan o mo ka so de won ti pari ise sara so kokuku wo oko lo bi won ti sise si lara ni eyin ko yi won pari ise saso yi lara o pada o wa ko wa fun yawo iyawo to jore ohun gba shunti e o ti wonu kombodu olohun si ore mi aso egan si lokan mi wa wo lola o o na lemi na ti ro be pe o ti npe ju lowo mi o ya ma ki esara tori pe baba ki esara olohun ma je nkan buruko ba yan o arabirin ko aso wo nijo keji olo bi ti olo pada de obo so le o won ki won kaabo ku de ngba ti o dijo keta to wo so wahala de o wahala de arabirin wo nu aisan aisan mo ni agbara abi eni ti nkan kan o se tele to di pe nkan le si ninu ara to di pe nkan jaje ninu ara o wa bere si ni mo ru ibani pe abo oloyun ni abi ba ponju ni eleyi ni won gbeyanju le lori lai mo wipe ibi ero ko si ko ti e gba be ah emi mo laja o aja mi mo npekun won gba lo mi aforo lagba ni ngun saja mi o ah number ni mo kai re 0803 373 5570 0803 373 5570 number 61 Santos Avenue Labule Egba nbe ni won kale si ah sale pari ito lale yi me aye ni o se ni ti o le mi olorun oba mi edumare ni ko ma so ni o ore mi awon wo lo wa nroju ara re fun awon wo lo nba soro ara re ore si tun pe ore mi sala afia ni o fe mo boya se down abi o down sala afia ni ore mi o ore ni daada mo ni daada ni amo kini yin seun o o na lo mo tun mu kaakiri amo si mo bi kan o be ni o pe baba mo chim mo bo pe mba mo dodo yin iye bayi oni ke gba lowo re o e ti mo pe be mi na ba nlo a sa sibe ha kabisi olohun oko ti oni ga ti oni go o bere si ni ma yawo kiri wi pe ki yawo won mo ba ku ha owo ki awon ebi ndawo fun be ni won gbe yawo kiri be ni won nawo le lori gbogbo aja ti nba shop yawo ni an ti tatan omo se o awa mo wale lale a mo fe wa danu nje foko bo ti ndanu nje foko be lo nfi nkan sinu nje foko abi oko okuku mo won ti foko tan won ti ro pa won ti re eyan ah ta le yan
1: bimbo ore ko lanko
2: je kin beni to wa yi wa lara re se
1: bi ti bawo
2: ojo ti won lo pin si bi igba ti messenger ba pin letter ile ise o sowo o fi di re mi bo se se ajo lo njo danu
1: so ti wa gbe ejo ani mo kaye baba tata
3: ani mo kaye anda ti rabi lo pin
1: ani mo kaye baba tata papa na gbo na legun re gbo na o toro ju kuro ni jeje bi ajere ewe nbe egbo wa bo lo wa adua bo ru ogun aye pa nbe lo ani mo kaye baba tata gbe re to nbe lo fo oko aya omo rere eni to sowo to fe jere o wa se wa se o ise jẹ́kẹ́ ní mọ̀káyé bẹ lọ́n fún ẹ̀ gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ mọ̀dìmọ̀dì tó sọ fún ẹ lọ́rùn kan lóṣù tó bàdá já ewé tó ń tẹ̀ gbàtẹ̀gbẹ̀ àdúrà la ní mọ̀káyé ó fi jáde àná nọmba 61 santos avenue abúlé ẹ̀dá la ní mọ̀káyé bàbá tápá fìdí kalẹ̀ sí o bó ti ń fẹ́ wí àtẹ̀gbò ṣe bẹ́bẹ́ 08033735570 08033735570
4: ẹ̀rọ fọlá kú oríire o mo ti bẹ́ ẹwẹ́ bàbá yọ.
0: Ore mi ai foro re lo lo so de bi o wa ore baba mi moko pe mi ma laja o aja mi mo pekun won gba lo mi aforo lagba ni mo saja mi o je foro ti yin lagba arakunrin kan lo wa ta oko re lolobo nbe an ti ngbe yawo ki oje wa baba kan be che mi mo o baba yi ta ba nsoro onisegun la ba pe ki so onisegun to ba bori ni won pe ni onisegun to ba saseyege ni won pe ni onisegun e ri segun pelu ase olohun oba mi mare e segun le o e segun lode e segun ota le e segun ota odi lagbara olohun won o ni fi olu omo yin pa yin lekun o pelu ase olohun ba mi edu eyin ko yi won ma dodo baba baba wo won oni won ti arabirin yen le e te sile adua won te le adua kai kabisi olohun baba wa ni kin to sun kohun se mo le ri ore ti arabirin te nba rin ore to sumo yin timotimo ore to ya laso ah baba yi ni oko ba re re pe ah oniran lowo wa ni koda yo wa le mi ni isin o ti pe mi e yo ba ndana onje tora mo gbonje wa fun mi lati ile oko e baba rerin baba ni iwo na to ojo ko ise ti pari lori oro re arakunrin yi ongba eto mbonje e ni an ba po re o won pe e dakun se le yoju bi oje bi ago merin role oni hawo won de be oku tun laya olo olo be nbo je pe o ti ro pa foju n gbogbo eyan ha afa nbe asiri nbe o lowo awon eni olohun ati woli atafa asiri nbe lowo won eyin ko yi ko pe arabirin wa bo ti dodo baba baba soju abenku baba ni wa wa arabirin ki lo me mere se fun o to fi fe padanu aso re to ya lo lo se nkan si ni jo bayi ni gba bayi oko re na gbogbo nje to nfun be lo nfogun fe si ki lo de ki lo gba lowo re ki lo ra ngba re be larabirin ni ha ohun ko are a baba ni to ba soro agidi le soro nisin ah larabirin ba kunlewo o bere si ni ma so lo nka lo bere si ni ma soro ha hey ta le nforo ara yin lo ewo eh otan lenu lale yokunkun lagbara olohun oba mi edumare ijo mejo lato lanfani ati pade lori eto e ma gbagbe o anuma kai baba tapa o wa ni number 61 santos avenue ni abule egba ni ilu eko number won re 0833735570 0033735570 e pe won wo yoju si won won ke paro won ke si tan yan bo ba ti ri gan ni baba o so ibi ari mo lale so ni re titi igba mi ta fi re atayo pade ta o salami loruko mi o ajibe n to la won kan pe mi ni gboro aye be ba wa fe pe mi 0706943 9624 0706943 9624 titi igba mi ta fi re atayo pade o de wo bi ojoro
3: ani mo kan ni agba ti lo bi lo bi ti ko ti ko ta ta so mo le ti ko ti tu ara re ni bi jo o ya mo wa na lo mi ra ni le mo da te mo le odo ani mo kan ye agba ti rapi ni ko lo fun itoju tun pe ye bi di abajo ni pe ani o je mi sare ni wi ate gbe nte ti won ba ti fuju ko ani mo kan ye won wa mo lo ti mo lo wa iso lojo ti pe ati le ti se se bere tori aro ata iso kokun lo logun kokun ni le se ani mo kan ye agba therapy ibudo itusile lowo aro ata iso tun da mu e da lagun ara o ya kan si le se ani mo kan ye won wa
5: 61 santos avenue abule egba leko
3: ero egba ni soro won re 0803373 5570 0803373 5570 ani mo kan ye agba therapy to fi gbe adeko se tanju o ma laye ijowo logun
6: e 36 kede pataki yi ofi kekere akan ti ki ni le lori abalajo topolopo awon olugbe alimoso igondo ikotun ijegun ijedodo ijeajemo isere ati gbugba gbe re finda logbo oro lo si ile ise apa omo venture ti won ta ojulowo ile ile dukia land houses and assets bako na ni won tun je developer tun ba ni kole iberu olorun ni ile ise oloye muziku apa omo fin ba won ni bara won se awon ti won ti dan ile ise apa omo ventures wo gbugbu won na kan sara si otonu ti won fi sise nbe lati ba won de wo po eyin na pe alade alhaj muziku apa omo abule sowo 08032751648 leko si 08032751648 eyin na ba won de wo po leni ke gba pe kan ki sese rago
7: láàfin ọlọ́run kó máa bá gbogbo wa mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin èmi ọmọ yín bàbókè o gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan ẹyọ kan òun náà ni iṣẹ́ ara ti máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédé lọ́dọ̀ aya ẹ̀ àwọn nǹkan tó máa fa àwọn kan yìí àkọ́kọ́ ń bẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣàkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ́ ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀ àbíkọ́ tiẹ̀ má lè ṣe bí ẹ̀ méjì bí ẹ̀ mẹ́ta kílẹ̀ tó mọ abi kọjá sí pé ara àti o ti ẹ ní dìde dada dépò pé ó lè ba olólùfẹ́ rẹ ṣeré dada ìwọ tó bá ti ní ìpèníjà nípa ìtì máa sọ ọmọkùnrin di ọlẹ mo ní kó a dìde lẹkọọ mọ bò wá bàbà bókè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road ibẹ̀ ni bàbá òkè wà báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ pàì ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúra mi rí tí mo sì lóríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tán wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ ọmọ ọdún mélòó wá nìwọ ọtí ju ọmọ 40 years ọtí ju ọmọ 50 years ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ̀ ó ti wálẹ̀ a wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road ibẹ̀ ni bàbá òkè wà báyìí tí nǹkan sára tó bá wà lágbára a máa fà kéèyàn mọ́ lè rẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gẹ́gẹ́ bí ẹni tí fàtà fẹ́ bọyọ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara mo ní tọ́ bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú rí gbogbo n tí ń ṣe ọ nínú ara a sì ní ajá ẹ̀gùn àdáyébá èyí tá kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn a wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road ibẹ̀ ni bàbá òkè wà báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143
6: kéde pàtàkì ẹnjìnà mọ́kànlá ọ̀dẹ́p òyìnbó onígẹnẹrétọ̀ tọ́fíìsì wọn wà ní 178 ìkọ̀tún ìdímù road council bus stop ìdímù lagos state lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun 1kc jẹnẹrétọ̀ sí 500kc fún ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje-kéréje ilé ìjọsìn ilé ìtura àbí ilé ìgbafẹ́ ẹ̀yìn onílé ìtajà supermarket ilé ìgbé orí jẹnẹrétọ̀ ò lẹ́yìn fẹ́ rà ẹ darapọ̀ mọ́ owó rẹ̀ kò gara rárá ẹ pé ẹnjìnà mọ́kànlá ọ̀dẹ́p òyìnbó oní jẹnẹrétọ̀ sórí 08023448276 08023448276 tàbí 08067832948 08067832948